0: tọmọtọmọ. Ohun ayọ̀ tó bẹ̀rẹ̀ yẹn wà ṣàṣeyọrí rẹ̀. Ọ̀sẹ̀ yìí máa pé ọ. Ìrẹ́ tẹ́nìkan ò gbàrẹ́ ó yá gbà o. Ìrìn àjò àti dókè yóò yá ìwà àtọmọ rẹ̀. Ẹyin ọkùnrin ẹ̀ṣẹ̀mí ó yẹ lọ gbowó ńlá lọ́sẹ̀ yìí. Ángẹ́rì tí máa ṣàánú ẹni yóò ṣàánú ìwà àtọmọ rẹ̀. Ó tó pé 24 hours àkáǹtì rẹ̀ yẹn máa sọ̀rọ̀ sókè. Oore rẹ̀ yóò tọ̀ wá lọ́sẹ̀ yìí o. Ọ̀sẹ̀ ayọ̀rẹ́ la wà yìí. Ọ̀sẹ̀ ìbùkúrẹ́ la wà yìí. Ọ̀sẹ̀ àṣeyọrí rẹ̀ la wà yìí. Ó yẹ lọ́kọ́ ọlọ́jẹ́ rere tọmọtọmọ lọ́sẹ̀ yìí. Yẹ̀yẹ́ di ayẹyẹ. Alárògbé máa rí ra ayọ̀ rẹ̀ wò. Ajínilọ́sẹ̀ máa gbèrè tìjú lórí ọmọ rẹ̀. Gbogbo àìní wọlẹ̀. Sioni rẹ̀ máa wọ aṣọ ọgọ́ tuntun. Ẹ̀sẹ̀yẹ 52 Yehova wípé ogo rẹ̀ máa jí lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí wà lọ́jọ́ pẹ́. Ó ní ayé òfà náà ọmọ rẹ̀ yà wọ́n lẹ́nu. Kódà yóò tún fi òní yà wọ́n lẹ́nu. Ọmọ yẹn gba lẹ́tà fọ playmate. Àwọn ìbátan rẹ̀ máa fọ́ lọ́wọ́ ọmọ rẹ̀ tọrọ. Bàbá káwọ́ sókè ọ̀sẹ̀ yìí iṣẹ́ máa dìde. Wà á gbẹ kọ́ńtrátì yẹn o. Owó gidi á wọlé. Ìgbìyànjú rẹ̀ adé ládé. Ọmọ tó ń bá gbogbo ẹ̀dá yóò bọ́ ọlábọ̀ yóò lọ́sẹ̀ yìí o. Olówó làgbà owó rẹ̀ máa dé lọ́sẹ̀ yìí. Olówó la yé mọ̀ ó ní fọ́ọ̀ṣì sayọ̀. Ìjà tí ń bẹ lẹ́rìn ìwà tó wọ́ ọlọ́run parí ẹ̀ lẹ́ni. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ amúnijọ́ láìsí ìlú ó yá ó ṣẹlẹ̀ o. Ó ní ráwọn owó lọ́sẹ̀ yìí o. Lọ́jọ́ bábù jẹ́bù dànù. Ata Jésù lọ́rẹ́ ní kọ̀kọ̀ lórúkọ Jésù ọ̀run ta ẹ́ lọ́rẹ́ lẹ́ni o. Ọlọ́run tó yọ̀dọ̀ ọjọ́ orí yóò padà yọ̀ǹda ògo lọ́sẹ̀ yìí o. Ó ní lo ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọmọtọmọ. Ẹni bá dájọ́ rán ní tọrùn rẹ̀ làwọn wà á jẹ́ fi yan gan. Ìkòkò àánú rẹ̀ yóò kún àkọsílẹ̀ lọ́sẹ̀ yìí. Ọba mi tó lànà létí òkun pupa yóò lẹ̀nà owó fún ọ lọ́sẹ̀ yìí o. Olúwa tó tóbi yóò fohun tó tóbi tẹ Ọlọ́run. Àánú pàgàn rẹ̀ nu lẹ́yẹ lọ́sẹ̀ yìí. Dúró ṣinṣin ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ìbùkún ni Fẹ́mi àti ìwọ o. Mọ́mí kan owó rẹ̀ máa dé lọ́sẹ̀ yìí. Àwọn rẹ̀ 21 verse 2 gbá ìrànlọ́wọ́ látọwọ́ Olódùmarè wá. Àwọn 1912 Olúwa yóò jẹ onígbàwọ́ rẹ̀ lọ́sẹ̀ yìí. Ìṣó omi rẹ̀ ò ní gbẹ o. Ògo Olúwa yóò yọ lára rẹ̀ tọmọtọmọ. Ò ní wá owó tí o. 27 Olúwa yóò gbóhùn rẹ̀ lọ́sẹ̀ yìí o. Lọ parí project yẹn kíákíá. Lọ ra mọ́tò yẹn ní àsìkò tó tọ̀. 30 Olúwa ò ní gbàgbé ẹnikẹ́ni wá o. Ọ̀sẹ̀ yìí máa bímọ rẹ̀ fún wa. Wà á rẹ̀ yàn ta ọlọ́rẹ̀. Ẹnìkan máa bèrè àkáǹtì ẹ. Ó máa ṣòwò sí ọ. Wà á lọ́jọ́ ayọ̀. Ìbùkún Abraham yóò jẹ́ tìpín rẹ o. Ìbùkún àkàkàtà bíi ti Solomon yóò wọlé wárẹ́ o. Ọ̀sẹ̀ yìí ò ní jẹ́ gbèsè. Orísun owó ò ní gbẹ o. John 9:1 Ogbó Ọlọ́run yóò fara nù lẹ́yìn o. Ayé máa bá ogbó Ọlọ́run ga lónìí o. Ọba mi aláṣọ àṣírí yóò daṣọ àṣírí bo gbogbo wa. Ìgbòkègbodò wa lọ́sẹ̀ yìí lórúkọ yẹ yóò yọ owó kò ní yọ wàhálà o. Ó ní di alárìkiri tọmọtọmọ. Ọba mi tí jẹun gbogbo lọ́dúnlọ́dún yóò yà ọ lẹ́nu tọmọtọmọ. Lọ́sẹ̀ yìí yóò ní fún oúnjẹ nù ọ́ tọmọtọmọ. Lọ́sẹ̀ yìí abánigbẹ́rù yóò bọ́ gbẹ́rù ayé rẹ o. Lọ́sẹ̀ yìí ọ̀rọ̀ òdì òní gbé oṣubú o. Bẹ́ẹ̀ pín rẹ padà. Bẹ́ẹ̀ kọ́lọ̀ rẹ padà. Bẹ́ẹ̀ má jẹ̀mú àṣeyọrí. Ọba tó ń gbọ́gbé aládùúgbò yóò gbọ́ ẹgbẹ́ wa lọ́sẹ̀ yìí o. Ó yá lọ borí ogun kòsí kòsí. Ó ní fomi jẹ́ tọmọ. Psalm 90:15 inú rẹ̀ máa dùn lọ́sẹ̀ yìí o. Ayé máa yọ ọ́ lọ́sẹ̀ yìí. Iṣẹ́ kékeré owó ńlá lọ́sẹ̀ yìí o. Ènìyàn yóò rí ògo Ọlọ́run lára rẹ̀ lọ́sẹ̀ yìí o. Ayé rẹ̀ máa dìde. Gbogbo òsókè takùkọ ayọ̀ rẹ̀ máa kọ́ lọ́sẹ̀ yìí o. Lọ dí araba ogo tirátirá. Torí adá mọ́ ògo ògo rẹ̀ máa búyọ lọ́sẹ̀ yìí. Ayé rẹ̀ máa dára. Ó ní ṣàṣetì. Ó ní tata. Wàá rí imú lọ́sẹ̀ yìí o. Àṣẹ ojú rẹ sí ìbùkún rẹ lọ́sẹ̀ yìí o. Àṣàyà 50:7 Olúwa yóò ràn yín lọ́wọ́. Ó kì yóò dẹ̀mú lọ́sẹ̀ yìí o. Luke 2:25 Adá èrè rẹ padà lọ́sẹ̀ yìí. Mo fọ́ fèrè ọmọ rẹ máa dolú ọmọ. Abiyamọ yẹra lọ́dọ̀ ẹni tí ò fẹ́ràn ọmọ rẹ lórúkọ Jésù ò ní ṣẹsẹ̀ gbé o. Mọ́díkà jèrè iṣẹ́ rere tó ṣe lọ́dọ̀ ọba ọmọ rẹ máa jèrè iṣẹ́ rẹ̀. Ọmọ pọ́rọ́sì dínú bíbélì ọmọ rẹ ò ní dín. Àwọn ọmọ Sefataya dínú bíbélì àní ọmọ rẹ ò ní dín. Àwọn ọmọ Elamu pọ̀ sí ọmọ rẹ̀ á pọ̀ sí nílẹ̀ alàyè. Ayé ta Solomon lọ́rẹ̀ ayé àta ẹ lọ́rẹ̀. Kódà yéé fẹ́ obìnrin àjòjì kiri ò ní ṣẹsẹ̀ gbé bíi Samson. Tàbí ẹlẹ́yìí tọkàntọkàn kílẹ̀kílẹ̀ kò ní kí ọmọ rẹ mọ́lẹ̀. Abiyamọ ṣàbí àwọn ará bí ò ní gbọ́ ọmọ lọ́wọ́ rẹ o. Lọ́tí 2 years péré ni Amoni nígbà tó jọba ọmọ rẹ̀ á dọba nílẹ̀ alàyè. Manasseh tún pẹpẹ Ọlọ́run ṣe iṣẹ́ Ọlọ́run ò ní tọwọ́ rẹ bàjẹ́ o. Ẹkú àtijọ́ ọmọ rẹ kò ní ran ọmọ rẹ lọ sí Gálò. Ibi bá gbani là ń pè lágbàlá ilé ayé yóò gba ọmọ rẹ láti ṣe rere. Ìṣẹ́yà jọba ọlọmọdé ọmọ rẹ máa jọba o ẹnu rẹ ò ní wọwọwọ lórí àwọn ọmọ rẹ lọ láàrẹ bàbá ọmọ rẹ ò ní dààmú o ó dẹ ní dààmú lórí ọmọ oúnjẹ ọmọ ò ní ra ọ lọwọ o ọmọ wo ní ṣiṣẹ bíi sọọl tàbí eléyìí ìlérí máa ṣe o ó dẹ fayọ sí ọlọrun rẹ ọmọ wo ní ṣípò padà ẹni tó ń bá rìn lójú lásán lórúkọ jésù ọlọrun yóò ṣì lọwọ iṣẹ nǹkan rẹ ò ní bàjẹ lójú rẹ o girama jésù olúwa ìyá yìí ní rẹ tẹlẹ rẹ ìyanu tẹlẹ ìyanu ẹ jẹ gbọ bó ṣe ṣẹlẹ.
1: Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mímọ́. So ǹgbà tó máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn wọ́n sọ mi pé pé ọlọ́run tó wà wọ́n sọ pé kó ṣe mọ́tò fún àwọn. Ìgbà tó wá di ní April 27 ọjọ́ bẹ́tìdé wa. Ìgbà tí ọkọ mi máa dé lálẹ́ mọ́tò ni wọ́n gbé bọ̀ wá bá mi.
2: Ó gbé mọ́tò wá. Ó gbé mọ́tò wá.
1: Ó
2: gbé mọ́tò wá.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ ti gbé mọ́tò débí.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹyin wo la fẹ́ gbé mọ́tò yín wá bí?
3: Èmi dọ́kọ̀ sà.
0: Bábi gbé ẹ̀rí kejì sí.
3: Mo wá sí ìjọjú ní school 3. Mo wá lọ wo ọ̀rẹ́ mi kan ní ẹlẹ́kọ̀ọ́. Ni mo ṣe débẹ̀ ìjọ kejì mùsùlùmí ọmọ yẹn kàn jáde láti inú yàrá yẹ ni ó ti yaṣọ ó ti bọ́ sí ohun ó ti.
2: Ọmọ ọkùnrin àbí obìnrin.
3: Obìnrin. Ẹmu.
2: Ọmọ ọdún mélòó.
3: Ó fẹ́ tó 43.
4: Ó taṣọ ẹ̀.
3: Òróró àdúrà babalábí amú ni.
2: Ẹyọ.
3: Mo bá fún mu pé ìsùn nìyẹn.
4: Láti gba ẹṣọ́ ṣe wèrè mọ́.
3: Olú kò ṣe mọ́.
2: Ẹyin olúwa lọ́gọ́.
4: Ògo.
2: Ọmọ rẹ ò ní yá wèrè ọ̀sán gangan.
4: Ọ̀mẹ́.
0: Mo gbọ́dọ̀ èyí tí mo gbọ́ láàárọ̀ ìmọ̀. Ìsìn ọjọ́ túnṣe la pè ní ìsìn agogo ayọ̀. Àìsàn agogo ayọ̀ fẹ́ lù nílé yín láìpẹ́ yìí. Ní kíákíá tí ẹ̀wọ́n ní agogo ìgbéga fẹ́ lù. Ẹ̀yin ká agogo ìbejì fẹ́ lù nílé yín. Ẹ̀yin ká agogo ìtúsílẹ̀ fẹ́ lù nílé yín. Ẹ̀yin ká agogo ìgbàlá fẹ́ lù nílé yín. Ẹ̀yin ká agogo ìwòsàn fẹ́ lù nílé yín. Ìtọ́ni ọjọ́ túnṣe yìí mi ò tí gbọ́rú rẹ̀ rí. Ẹ̀mí olúwa ní kíkó ago ìgbàlá 20 jọ. Kí gbogbo abiyamọ́dẹ̀rí pọ̀ ń lo agogo ayọ̀ ńlẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ́la. Nítorí níbi tí agogo ayọ̀ bá ti dún, áńgẹ́lì gbọ́dọ̀ sùn kalẹ̀ kó wá gbọ́n tó fẹ́ sàn mẹ́. Àtòrí pẹpẹ ní ṣọ́ọ̀ṣì ni mo ti ń kó bọ̀. Àìsàn ago ìgbàlà náà fi ń dánmọ sí ẹ̀sìn mọ̀. Má jẹ̀mú ni ọlá má fi gbàdúrà ní ọ̀la. Bọ́ọ̀lẹ̀ ní kọ́ lágbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ léni. Ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun. Bá ṣe ń dá lórí dáàdì mọ́mì láà máa da lórí àwọn ọmọ. Ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. O ní wọlé láéláé. Màmá ìsọjí ọjọ́ mẹ́ta nílùú Èkó. Ṣé o ti gbọ́ sí i? Ní September 9 ni ó bẹ̀rẹ̀. Ìlú Èkó fẹ́ gbà wọ́n abiyamọ lálejò. Àìsàn mi ò mọ ọkàn tí pé bàbá lábiyamọ ìjọ. Sọrí nínú ìsọjí ọlọ́run fẹ́ dalẹ̀ rú ó fẹ́ túlẹ̀ tù. September kí ni mo pè é September 9. Ọlọ́run bàbá lábiyamọ o. Ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30.
6: Welcome to the Jordan Knight Show.
5: 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹun.
7: From Lagos, this is
8: Jordan. 105.5 FM.
9: This is Jordan 105.5.
10: Station with a voice for untrained.

0: osei madon
1: amen
0: tori warifa
1: amen
0: wari owo
1: amen
0: wari anugba
1: amen
0: awon to ti gbagbe re won ranti re
1: amen
0: fora olore ni o ku opada
1: amen
0: oko re to ti lo yo be opada
1: amen
0: iyawo re to ko yo be opada
1: amen
0: hey customer to ti salo yo sa pada wa
1: amen
0: olorun a connect e pada
1: amen
0: ni bi te ti disconnect e olorun ri connect e
1: amen
0: lo se yi wa sun ayo
1: amen
0: to pe nu re adun
1: amen
0: ayo re ma kun
1: amen
0: jale na ore ibukone
1: amen
0: ipada bore ibukone
1: amen
0: ibukone fun ile re
1: amen
0: ibukone fun aya re
1: amen
0: ibukone fun oko re
1: amen
0: ibukone fun omo re
1: amen
0: ibukone wo jasi
1: amen
0: ise ra di ibukon
1: amen
0: igbese ra di ibukon
1: amen
0: oro re di ibukon
1: amen
0: ile re di ibukon
1: amen
0: ibukone wa jasi
1: amen
0: na fun re si waju loruko jesus wa gbo ise ayo
1: amen
0: wa gba leta ayo
1: amen
0: wa gba mail ayo
1: amen
0: alayo ma pe o
1: amen
0: olore ma pe o
1: amen
0: alanu ma pe o
1: amen
0: ni igba ke ba pe o phone re oni ku
1: amen
0: battery re oni ku
1: amen
0: network oni lo
1: amen
0: o serere
1: amen
0: ayo re de
1: amen
0: lase ti baba
1: amen
0: o temi mo
1: amen
0: yesu oluwa wa
1: amen
0: oruko mi oye pada apostle ati woli smo mustafa jp baba si bi oba lati jo seed of Kragori church Land of Reality tori jo wa ni baremo idobi airport area ni mi ibadan bo ba ti de baremo so pe o lo si sebi oba to ba de dore meji agugu so pe sebi oba lo nlo ko se ti o mo be mo ru a le gbe olo okada le gbe yan lo to ba de wa mobile ni ko kada lead e de be loruko jesu wa ri anugba
1: amen
0: isin wednesday ah ile se ki mo si nbe loruko jesu o ra anugba
1: amen
0: oro re adayo
1: amen
0: o sebi oba
1: amen
0: mo ni wa sebi oba
1: amen
0: ti de pari osu Friday to ba ti kehin la npade ninu fu ape ipade mo ni agbara beyan ba ti debe emi ma advise eyan bo ba ti wole kokolo sile anu lo yi ipo bigba meje to ba ti mo pe alaafia nbe lara re lo yi ipo ni gba meje to ba ti yi ipo tan lo waju pope lo mo be lo ah awon eyan ni eri po ile yen loluwa ko power line ile yen ni power line joba ko oluwa lo pe ni power line isi agbara sele nbe to gun ba le ta ibi to lo ni mo gbadura ogun aye re wole
1: amen
0: ogun aye re wole
1: amen
0: o fade gbina
1: amen
0: in the name of Jesus
1: amen
0: Thursday ati Sunday mo saba mo wa ni Igando Lasu Igando Road hotel bus stop so ko lo se bi oba loruko Jesus wa ra anugba
1: amen
0: ogun re ajade
1: amen
0: now oni ojo Monday Olorun ni agbara pupo o lo mo position eyan God position him bi so ba position e si aye o le mo ko be igbe ta lo ba so po wa to si ni o le mo mama to sa ko bi ko o ma fi o saarin ko si to le se ani na lo wa wa gbo mi sa bo ti bi to wa to e si yen en to ba wu nu won lo ma mu nbe a de bi so lori ko si nkan ta ni kan le se en to ba wu lo ma na wo si ta gba de fun ko se nkan ta ni kan le se ko si idile na ti o se alade nbe afeti aye ba ri mu ti won je ki ade yen ko yo wa gbo mi sa eni tolorun ba wa yan yen ti o ba ti dide kelomi o to dide family yen wa le o because akaba igbega le yen ara e na ma gbe si kaba ru mi ni kabusa ologo ile re oni ku loruko je eyin abiyamo taye ba gba to ba leraye fosoke bi to wa fosoke sami eleyi o fosoke sami eleyi o loruko jesu mo gbadua olu omo ti nbe le re loruko jesu aye o nipa
1: amen
0: olu omo ta gbe le olowo aye o nipa pa
1: amen
0: won nipa ogun e
1: amen
0: won nipa irawo e
1: amen
0: won ni pogo e
1: amen
0: won ni parawo e
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ta ba ile ri ogun e mu ah ta ba ile ri rawo e mu wo ko ba won to ku idi niyan ta gboro fi gbadura daada now ni o se yi olorun fe tu awon kan si ibi to ni agbara to gbo won ti ma jade ngbo wu fun ara e lo to david e wo first samuel yen ni chapter 16 verse 10 ba mi ro se ni 13 yes
2: Jesse si tun mu ki awon omo re meje je koja ni waju Samuel
0: yes
2: Samuel si we fun Jesse pe Oluwa ko yo awon wonyi
0: oh yes
2: Samuel si bi Jesse le re pe gbogbo awon omo re lo wa ni ibi o si jaun wi pe
0: yes
2: abi kayin won le oko
0: sha
2: wo o sha agutan
0: yes
2: Samuel si wi fun Jesse pe
0: yes
2: lo sha ki o si mu wa
0: ni
2: sori pe awa ki yo joko ti si owo fi je yin
0: yi oh yes
2: o si ran sha o si mu wa o si je ni pupa
0: Tell
2: you what, Lodju,
0: oh, yes,
2: it's done a lot to my
0: wall.
2: Only what's it with for bed?
0: Yes,
2: did you
0: ask
2: us if you're a Rosalia?
0: What did that mean? What did you mean, man? He be told what you're on your own, what you're Sato, or the Roma,
1: Amen.
0: What you're Roma,
1: Amen.
0: Or your Roma,
1: Amen.
0: Or your Roma,
1: Amen.
0: And it's your own, yeah, we know what he. And it's any, yeah, we know what he. Tell by the point that we did what he. O le mo je kankan laye woli lo ma so fun e iru ya je to ma rin mo so tele ni ose yi wa bologo pade
1: amen
0: wa duru omo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: e je ka wo ti Genesis yen eniyan lo yen eleyi Genesis 48 eniyan ni chapter 14 lati ma bere e ka die be
2: Israel is in our ture.
0: Yes.
2: What if you left from when it is your brother, your
0: read?
2: At your loss, your read, man, I say.
0: Yes.
2: Oh, mama, mama, mama, mama,
0: mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama, mama,
1: mama,
0: Oh, this is so good.
2: Kì sí ṣe kiki èyí.
0: Yes.
2: Ṣùgbọ́n nígbà tí Rebecca pẹ̀lú lóyún fún ẹnìkan. Fún Isaki bàbá wa.
0: Oh yes.
2: Nítorí nígbà tí akọ ti bí. Àwọn ọmọ náà. Bẹ́ẹ̀ ni wọn kò sí ṣe rere tàbí búburú.
0: Yes.
2: Kí ìpinnu Ọlọ́run nípa ti
0: ìyọ̀fẹ́
2: tí ó lè dúró.
0: Ìtàn kan nínú wọn ò tí ì sẹ̀. Ọmọdé ni wọn, wọn ti dẹ̀sẹ̀. Yes.
2: Kì í ṣe nípa ti iṣẹ́. Bí kò ṣe ti ẹni tí a pè ní.
0: Ayayaya, ẹni tá a bá pè ní. Yes.
2: A ti sọ fún un pé ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò.
0: O tó gẹ́, mú fóònù ẹ tó fi gba alert àti fóònù ẹ tó fi ṣe transfer ọjọ́ Monday. Tẹ́wọ́ ọ̀rẹ́ tó fi sọ ọjọ́ ajé. Àánú fẹ́ fọ̀n. Àṣẹ fẹ́ fọ̀n. Mo dúró bí ikọ̀ àti ìríjú. Mo sa fóònù ẹ ní àmì. Mo sa ọwọ́ rẹ ní àmì. Mo yàn ọ́ ni. O dolú ọmọ lónìí.
1: Amen.
0: Ìdàní ọmọ Jesus.
1: Amen.
0: O di olú ọmọ.
1: Amen.
0: O di olú ọmọ.
1: Amen.
0: O di olú ọmọ.
1: Amen.
0: O di olú ọmọ.
1: Amen.
0: Fi ọwọ́ yẹn wọ́jú, fi wọ́jú, fi wọ́jú. Àyà bí náà yàn kàtà bá ha. Lórúkọ Jésù ó dolú ọmọ.
1: Amen.
0: Bó ṣe fi wọ ojú yẹn tó lóore bá ti rí ọ, ó máa pè ọ.
1: Amen.
0: Bí òye ọ, yóò pọ̀ lórí ìfọ.
1: Amen.
0: Wà gbọ́ ìpè ayọ̀.
1: Amen.
0: Wà gbọ́ ìpè ayọ̀.
1: Amen.
0: Tó o bá ti san ọrẹ ẹjọ́ Monday tó ní, lórúkọ Jésù mo sọ fún ọ pé ìfà tó o gbà láyé ó máa wọlé wa.
1: Amen.
0: Wà gbà ìfà ńlá.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wa de sebi oba.
1: Amen.
0: Number 2, toju ororo e. Mo fe bless e. Gbogbo eyan mo Olorun te wa ni Lorin, e get ready. Irole Wednesday ti ma di ko mba da ba ti pari sebi oba. Mo nbo ni Lorin. Ma dara ko mo yin. Gbogbo eyan mo Olorun e get ready ni Lorin. O yin bo wa ni yin ti ro ma ni agbara sa. Ni ago meni irole ipade ma ti bere. Ẹgbọ́n mi sá àdúrà ló ń gbà agbára ọ̀kì gbà máa máa bọ̀ pẹ̀lú òróró white máa kó lé yín lọ́wọ́ máa sọ tó fi ṣe níbi tí àti rí ọ̀hún gbọ́dọ̀ rí o àánú gbọ́dọ̀ wá ọkàn tí n bá kó bẹ́ẹ̀ tó bá di àárọ̀ Thursday àjọ pàdé ní ògbómọ̀ṣọ́ ó máa ní agbára sá gbogbo ẹ̀yàn wa lọ́rùn a máa pàdé ní ìsàlẹ̀ àfọ̀n ó máa ní agbára sá ẹgbọ́n mi sá ògbó máa dé lórúkọ Jésù. Àánú máa fọ̀n. Mìíràn àánú máa fọ̀n. Aago mẹ́wàá mo ti parí mo kú ọ̀mẹ́. Ó di ọ̀yọ́. Ìpàdé ó bẹ̀rẹ̀ lọ́yọ́. ni agumilo agumewa agumokanla kuti debe la gbara olorun 12 na ma pari ma de pe oro fun gbogbo eyan mo olorun te wa ni oyo loruko jesu wa ri anuba
1: amen
0: mo ni wa ri anuba
1: amen
0: mo ni wa ri anuba
1: amen
0: to ba wa di ojo Friday ma lo si okaka gbogbo eyan mo olorun te wa ni okaka ma ri ti woli ni oke ogun o ma ni agbara mo ma juwa address to ba diola loruko jesu ogo ra jade wa
1: amen
0: era wore ba tan
1: amen
0: wa se bi oba
1: amen
0: awon eyan ba so testimony ti emi papa njoko ro loruko jesu wa ni eri la
1: amen
0: mo lo ma ri eri la
1: amen
0: mo lo ma ni eri la
1: amen
0: mo lo ma le ri la
1: amen
0: nigba ti mo gbo testimony se wa pe agbo e ma keep we o e ma keep we mo oni ikan tan wo loju koju to de nko ile sinu ile ko si katalo ko ko gbo igba to ra pere igbagbo aya
3: mo bi de kan wo sa ikan ko se mo wa ro ko mi mo dupe ya ti mo adu emi tun ti ni e loju ju mo mo ni e sebe mo n fo so ile lo ni mi pe ati yo te ni kan se mo gbe yin emi kan ko so ro mi mo de se be mo se se mo ni mo je se shop mi wa te ni kan mo gba jo mo po ife o ko lu mi loju pe ah gbogbo won ko kan ni mo le mo fi si mo tu fi shop mo mo pa po ah mi se to mi ta gba mo ba gba le pa po be se so emi ni kan ko si mo ni kan fi mo ni mo bu ni amo mo pa ti ni mo da si ni ife mo to tu mi agba ni da si níbi ọdún kan sẹ́yìn báyìí ohun tí ní ìlú ìkọ́ lábẹ́wòlẹ́mi ọkùnrin ló ṣe sọ ṣẹ́yọnu even last year ní ìjọba ìbílẹ̀ ṣe bẹ́ẹ̀ dé 150,000 ni mo fi ra níbi ṣéǹjì facebook àti abestos lẹ́yìn ìgbà mo ti fún ti bá mi wọ́n fi fún géètì bí ẹ̀ mẹ́ta èyí tó kéré jù ní fífi ní 50,000 naira tí mo máa ń fi tó fún mi fún mi géètì ìfẹ́ni tó bá mi ṣe báyìí tí mo ti fún mi pé mo máa ṣe bí every month ó lè gbèsè lórí ẹ̀ náà mo máa gbọ́ bó ṣe mo máa ń jẹ chẹ́chẹ́chẹ́chẹ́ tó ń jẹ gíyẹ gbogbo àwọn fẹsẹ̀bọ̀jọ ti jẹ́ táìwòrò ti jẹ́ gbogbo àbẹ́sọ̀tò wà lẹ́gbẹ̀ẹ́ lóògbé ti jábọ̀ pẹ́pẹ́pẹ́ ń jábọ̀ tí mo chínjẹ last year tó mọ́ ń fa ìwé fún mi tí wọ́n ti ń wo kìíní yẹn àbẹ̀tà bá sùn wà lẹ́gbẹ̀ẹ́ àbítílé bá dá ẹ̀mọ́ mọ́ ṣọ́ yẹn chẹ́chẹ́chẹ́chẹ́ a máa jẹ́ gíyẹ tẹ́ máa gbọ́ máa kú sókè máa ní kí ni tó fẹ́ fi pa kìíní mi ò mọ mo ṣe wá ní ká fún mi ní abẹ́wò ní wọn mo wá mú mi mo wá fi mú gbogbo mi lépa gbogbo ẹ̀mí kan tó ń bá mi gbé tó ń yáyé mi lẹ́nu tó ní gbogbo mo mọ̀ pé èyí ní ikán ní kìí ṣe kan tó da pé gbalẹ́ mọ́ ìrànlọ́wọ́ gan ìwọ ni wọ́n máa bà mí kí ni mo fẹ́ ṣe ó dẹ̀ ti jẹ́ kí abẹ́wò ti ba nǹkan jẹ́ gan mo ṣàfi ṣe fomi ọwọ́ gbogbo mi lé gbogbo trom igi bó trom gbogbo ẹ mo máa fi wọn mo ṣàṣeyọ mo parọ ní ogun kan abẹ́rù lẹ́nu ogun kan dájú ó jọ mí lọ́jọ́ yà mí lẹ́nu ẹrú tí ọkọ̀ bá mi nígbà tó máa fi ọjọ́ kẹta ní ìbọn sáàdì kan ìmú mi sọ̀rọ̀ mo kà sára màá tún wọbi tá tẹ̀ tí máa gbọgbọ ju yẹn màá tún wọ máa fetí sílẹ̀ ní ìgbọ́ ní ìgbọ́sàdé bàbá nígbà tó tóṣù kan wábi amúntà kí níta tiẹ̀ máa ń gbọ́ ìyá àgbọ̀ náà àmì nínú bá very day tí mo ti mú mi àwọn ti gbọ́ náà dáàdì mi ò gbọ́ ikú inú o ọlọ́run bá mi ṣẹ́gun pátápátápátápátá ó jọ mí lójú ó yà mí lẹ́nu mo dúpẹ́ mo gbé ọlọ́run ga iṣẹ́ ìṣẹ́ olùdókòwò a máa tẹ̀síwájú ọlọ́run agbára ṣe é.
4: This is
3: arugbo wòlíì ẹni fún ọmọ ṣiṣẹ́ ìrìnṣẹ́ o ẹni fún ọmọ ṣiṣẹ́ ìrìnṣẹ́ o gbogbo wa tá à ń kó jẹ́ kí àní jábọ́ lẹ́yìn yìí o mo dúpẹ́ o èmi náà ní ẹ̀rí ẹ̀rí mi pọ̀ rẹpẹtẹ o ṣùgbọ́n nípa ti yẹ̀pẹ̀ yìí ọjọ́ mi lójú ó yà mí lẹ́nu ògo ni fún náà lókè ìrìnṣẹ́ mo dúpẹ́ ọ̀dájú ó dàwọ̀ sà.
0: ẹ tá wọ́n ti bí

0: dúpẹ́ lọ́wọ́ yín o. Iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú o. Èmi lọ́mọjọ́ yín lórí afẹ́fẹ́ láti Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Torí ní ọjọ́ Monday tẹ́ni àsanwó rẹ Monday, mo wá gba owó kan, owó yẹn jẹ́ 20,000, kò sí kankan lọ́wọ́ mi. Èmi ni tí mo ti ń bẹ̀bẹ̀ fún owó ti pẹ́ pé kán bá mi wá owó fún mi lọ́wọ́ ọjà kan tẹ́lẹ̀. Owó yẹn wá kí ló ní kán bá mi wá owó kò wọn ò dáhùn. Mo ṣe ń sẹ́ndì voice message sí wọn, wọn ò dá mi lóhùn. Bàbá mi ìpè yín dájú, ìpè yín dáhùn. Bó ṣe wá di ọjọ́ Monday yẹn, 20,000 tí mo gbà yẹn, mo kàn fa 2,000 jáde ni mo ní. Máa fi ṣe kínní ìdá mẹ́wàá owó náà. Mo ṣe na owó yẹn sókè nìyẹn. Mo ní ẹ̀yìn áńgẹ́lì ṣe bí ọba, iṣẹ́ ti bẹ̀rẹ̀. Bóyá ẹgbéra ẹ bá mi lọ síbi tí bàbá yìí wà, ẹ bá mi fọ́tọ̀ ọkàn wọn, kí wọ́n lè rántí mi sí rere. Wọ́n lè dá mi lóhùn ayọ̀, wọ́n wá fi gbàdúrà. Bàbá mi, ìyanu ṣẹlẹ̀ o. Nígbà tó máa di 7 lálẹ́, mo kàn ní ojú fò mi, mo ṣe rí i pé wọ́n ti sẹ́ndì owó sí mi nìyẹn. Mo bá dìde, mo bá jójójó, mo bá yọ̀yọ̀yọ̀. Bàbá mi, mo dúpẹ́ o. Ìpè yín dáhùn ẹni fọmọṣẹ́ ìránṣẹ́ o, ẹni fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ o. Mo mọ̀ lóore o. Gbogbo ilé ológo tẹ̀ ń kó wa lọ, ẹ kó wa débẹ̀ láyọ̀ àtàlàáfíà o. Ẹ̀mí yóò gùn fún wa o. Gbogbo ibikíbi tọ́mọ yín bá dé, wọ́n mọ ilẹ̀ àánú ni wọ́n mọ tẹ̀ o. Mo dúpẹ́ o. Àgbà tí mo ti rí owó náà, mo ti ní èmi náà ó dúpẹ́. Màá sọ orí mi káwọn èèyàn náà lè kọgbọ́n láti bẹ̀. Mo dúpẹ́ o. Gbogbo bí bá ti ṣe ń dè bẹ́ẹ̀ ní dé, bí bá ti ń tu ó ń tu, bá ti ń lù ó ń dún. Mo dúpẹ́ o. Ẹ mọ̀ tẹ̀síwájú o, nínú ara, nínú ẹ̀mí o. Ẹ̀mí yín ó gùn fún wa o. Mo dúpẹ́ o. Orí àbọ̀sà o, ẹ ṣé o.
1: Aṣọ́lélẹ̀ yìí, mo rán jáde bí wọ́n bá lè sàmí ìbùkún ìrànlọ́wọ́ tó rí, ó yẹ gbà tí ẹ. Olóore kan tó máa gbé ewu ẹ, tí gbogbo ewu ó fi fúyẹ́, ó máa pàdé lórúkọ jẹ́. Ẹ gbọ́ gbogbo ẹ̀yẹ ọmọ ọlọ́run. Lọ́ka Psalm 24 sínú iyọ̀ sunset kan. Mo gbàgbé o, lọ́ka Sáàmù sí inú iyọ̀ sunset kan, Psalm 24, kà sínú ẹ̀. Tó bá dago mẹ́jọ Nigeria time jápàdé, a mọ̀ pé iyọ̀ Ọlọ́run máa ń fi ṣe agbára. Tó yẹ pé iyọ̀ ni wòlíì lọ, tí a ṣálẹ̀ ó dẹ̀ dilẹ̀ àsìkí padà, omi tó kọ̀rọ̀ ó dẹ̀ dùn padà. Mo fẹ́ sọ fún ọ, àṣírí ti ń bẹnu iyọ̀. Mo fẹ́ bless ẹ. Ẹni tó ní kó o máa lò owó gbọ́dọ̀ kàn nínú iyọ̀. Gẹ́ẹ̀tì ẹ̀ iyọ̀ sunset kan, aago mẹ́jọ Nigeria time, a pàdé lórí Facebook Apostle Doctor SMO Mustafa JP Babasebi Oba. A pàdé lórí YouTube ẹgbọ́n mi sà tó bá tiẹ̀ tí join wa Sebi Oba TV jápàdé ní YouTube Babasebi Oba TV. Ó máa ní agbára sà kò ń dédé dáa fún yẹ̀yẹ́ máa ń gbégbèsẹ̀ kọ́rọ̀ tó gbọ́ ni. Lórúkọ Jésù, ayé rẹ̀ á dìde. Sọpá ayé mi á dìde. Tẹ́ǹpẹ̀ ní wòlíì nìyẹn. Ẹni tó ń wojú ọ̀la fọ́mọ, ó ní kí wọ́n lè fọ ọkàn áàpù. Ngbọ̀fọ̀ kí ni áàpù ní ṣe pẹ̀lú inú ẹ̀? Put aṣẹ ni.
2: My name is Aishat Williams. I'm from Edo State, Auchi. Anytime I always call your daddy, we tell us to buy fruit. That is apple. And I bought apple and I married for 3 to 4 years and been looking for the fruit of the womb. Now I come to give thanks to Baba Sebi Oba. Bless me with a bouncy baby boy.
1: Let somebody shout hallelujah.
3: Amen. I lay my hand on you. The Bible says the sons shall be great, and I declare to your life, you shall be great in the name of Jesus.
1: Amen.
3: Thank you, Jesus.
1: Thank you, Lord.
3: Jesus, mighty name I pray.
1: Ẹ̀dọ̀rẹ́ para. Sọ pé Olúwa. Ìbùkún tó máa pa ẹ̀gàn mi rẹ̀.
4: Ìbùkún tó máa pa ẹ̀gàn mi rẹ̀.
1: Ìrànlọ́wọ́ tí máa pa ẹ̀gàn rẹ̀. Ní ọ̀sẹ̀ yìí, olùgbé pàdé mi, olùyà àdúrà.
4: Orúkọ Jésù. Ẹ̀mí ni
1: wọ́n yẹ lọ́wọ́ lábà dárí ọ̀dà. Lẹ́kùn kàmọ̀ dẹ́gbẹ́ ló ń ṣe ní àwọn ọ̀dọ́. Ìgbọ́ràn ṣàjọ ẹbọ rúru, ìfẹ́tí sílẹ̀ ṣàjọ ọ̀rá àgbò. Aago mẹ́jọ Nigeria time, ti ẹni kò ka Sam.

0: 24 sí New York pàdé wòlíì very simple ní mọ̀ kan tó fẹ́ dá dúró ìlérí gbọ́dọ̀ sẹ́ fún ọ lórúkọ ọjọ́ ọmọ aráàánú gbà san ọrẹ rẹ ní òní ọjọ́ Monday wòlíì mi mo ti san ọrẹ jẹ́ kí òróró rẹ kó lànà fún mi jẹ́ kí mi náà ráàánú gbà kọ́ sí èwo pé mi kò jù bẹ́yẹn lọ báwọn yẹn ṣe ń sẹ́yìn tí wọ́n ń lẹ̀ yìí lórúkọ ọjọ́ wà ní testimony mo ní wà ní testimony kọ́ àkànnà bàbí sílẹ̀ 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oni ló máa gbé jáde ní First Bank Ekeji 20 46 51 28 80 gbọ́n lẹ́ẹ̀kan sí 20 46 51 28 80 Seed of Christ Golden Church ló máa gbé jáde ní First Bank lórúkọ Jésù wà rí àánú gbà ogo rẹ̀ ajáde ìràwọ̀ rẹ̀ àtàn bàbá tá a fẹ́ lọ sí Jerusalem má tó pe nọ́mbà yẹn nọ́mbà jẹ àwọn tó lọ Jerusalem ni ẹ̀ ń pe méjì ń bẹ̀ 070 4178 0219 èkejì 080 25 24 92 80 pe nọmba yẹn mo fẹ lọ Jerusalem mo fẹ ràn bá mi lọ mo fẹ ràn ìyá mi lọ mo fẹ ràn ẹgbọn lọ tàbá bo mo ń lọ Jerusalem àwọn nọmba yẹn wà fún lórúkọ Jésù o máa rí àánú gbà wà á rí ògolo lọ́sẹ̀ ìwà rẹ̀ ni ayọ̀ wà á dunnú lórúkọ Jésù ìyanu máa ṣẹlẹ̀ wà á ti yín lọ́rùn gbogbo ọlọ́jọ́ bí òní wedding anniversary ọjọ́ ayọ̀ lélẹ́yìn ọjọ́ ìbùkún ni mo bùkún fún ìgbéyàwó rẹ mo bùkún fún ayé rẹ mo ráàánú àti ìrànlọ́wọ́ sínú ìgbéyàwó àti ayé rẹ lórúkọ Jésù lọ rí àánú gbà ọ̀rọ̀ rẹ adayọ̀ wà á ṣe bí ọba bẹ́ẹ̀ ni yóò rí happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù o máa rí àánú gbà celebrant mo kí yín pé happy birthday Mrs. Ajibade Olúwafunmilọ́lá happy birthday to you àti Mrs. Fatima happy birthday to you lórúkọ Jésù ẹ ó rí àánú gbà ògo yín á jáde ẹ dẹ̀ ṣe bí ọba bless àpẹẹrẹ àbọ̀ yẹn mo ya owó yẹn sí mọ́ tó máa fi àánú ẹ̀tẹ́ lónìí ọjọ́ Monday tó máa fi àánú ẹ̀tẹ́ mọ́tò ẹ irinṣẹ́ tó fi àánú ẹ̀tẹ́ ibi ibi tó ti ń ṣiṣẹ́ mo yà sí mímọ́ lórúkọ Jésù mo rán ẹ̀jẹ̀ Jésù sínú ẹ̀ o máa ṣiṣẹ́ agbára yóò ṣe ìtúsílẹ̀ yóò ṣe ìdáǹdè wà ní testimony Jésù olúwa wa kọjú sẹ́nìkan fi dá lójú báyìí pé
1: èmi gangan lẹ́rí kàn.
2: Ó tún ti rí àwọn nílùú fún wa pẹ́ bàbá ṣe bí ọba fún ọ.
3: Bẹ́ẹ̀ ni o, ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní Ṣebí Ọba International Power Line City, kìlómítà 30, Lagos Ibadan Expressway, Lufuwapẹ Bus Stop, Ìpínlẹ̀ Ògùn, pẹ̀lú ìfàmì òróró yẹn ọ̀tún bàbá Ṣebí Ọba.

0: Otunu were yin tesiwaju.
1: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
2: Gbogbo bi ti la ni akoko yi o le mo ma ni le kole akogbe ami eroya yo la kan ni mo mu wa fun yin lati le ise Shefa Homes and Property.
3: If you want make a ginger, give me tea, kokoro.
4: I don't lie when I say I did it.
2: Ṣugbọn ṣaaju e ko awon number yi sile tori owulo.
5: Awesome
2: talk every day, all day. Shefa Homes and Properties, Timobani, 5 Charity Road, opposite UPA Bank, Okoba Gege Leko, Nimomiron Wanu.
6: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
2: Lekiko, Atile Rira Lileyi, Ile Ishe, Timbani, Koli.
6: Making you the best entrepreneur you can possibly be.
7: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to so good.
2: Bani Rale. Tí wọ́n sì ń bá ní Tailẹ̀. Ọ̀rọ̀ tó bá dání lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni bí mo bá ti sòótọ́ fún yín ẹ má tún wá irọ́ rebò mìíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí Lodge Avenue Home tó wà ní Mọ̀rọ̀jọ́dá ní Ẹ̀pẹ́ Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus Lagos State University of Education Michael Ọ̀tẹ́dọ́lá College of Education Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi. Kódà kìí ṣe inú ìrà rárá bẹ́ẹ̀ kò jìnnà sí.
8: Hello Lagos, welcome to the Jordan Night Show and today we'll
2: títí márosẹ̀ rárá bákan náà ni a ní garden ní pápá láǹtó Landmark Polytechnic Lafarge. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí anílẹ̀ nílùú Ìbàdàn Abẹ́òkúta Mòwe Ìbàfò Ìbẹ̀jù Lẹ́kí Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties wọ́n ní ìfọ̀kànbalẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajá.
9: The voices you need at work all
2: balẹ̀ ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbárì tó wà nílé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of O àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣe ìwádì wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀ a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ ọ̀nú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé ilé iṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment joint ventures yẹn JV property consultant property management developer building engineering property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta ilé iṣẹ́ Shefa Homes and Properties dígí igi àràbà àti igi àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí
9: tàbí
2: fún ohun ọ̀sìn ìyẹn agriculture and animal farming ẹ má dààmú jìnà Homes and lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko ò bá jìnà ilá kì í kò àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Property. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí 0806-514-3581 lẹ́ẹ̀kan sí 0806-514-3581 WhatsApp wa ni 0912-2@shefahomesng.com pẹ̀lú properties ilé nílẹ̀ yìí.
10: Bí orí ẹni bá máa gbé ni, a gbé aláwòrán kó ni Shefa Homes and Property. Ojúlówó ilé iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀. Àwọn àgbẹ̀
11: Jordan 105.5 FM.
10: Gbé tó dára náà nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára. Àwọn tí wọ́n ti bá wa dùwà ṣíjèrè pọ̀ ló lè ròyìn. Shefa Homes and Property, à ń bá ní ra ilẹ̀, a tún bá ní kọ́lé. Àwọn àgbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o tí owó rẹ̀ kò ti gani lára. Mọ̀jọ̀ dá ní Ẹ̀pẹ́, Pápáláńtó Ifọ̀, Abẹ́òkúta, Ìbàdàn, Mòwe. Kànáà bẹ́ẹ̀ ni àǹfààní ẹgbẹ́ ìgbàlódé láti ilé iṣẹ́ Shefa Homes and Properties wà ní number 5 Charity Road opposite UBA Bank Okoba Gege Lekoo. Ẹ lè pè wọ́n sórí 0806 514 35.

0: 3581, 0806 514 3581, tabi WhatsApp 0912 238 8541.
1: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà láti iléeṣẹ́ Jordan 105.5 FM. Ọ̀túnlówó ìròyìn tẹ̀síwájú. Ẹ má gbàgbé pé ẹ̀.
2: This is Jordan.
1: Yìí náà láǹfààní láti wá darapọ̀ mọ́ wa pẹ̀lú ìpolówó àti àwọn ìkéde eléyìí tí ẹ bá fẹ́ káyé ó mọ̀ o. Ẹ já tẹ̀síwájú nínú ìwé ìròyìn Punch báyìí. Níbẹ̀ náà ni màá ti máa mú àwọn ìròyìn ọ̀hún jáde lẹ́yọkọ̀ọ̀kan ìjèjì. Owó tó tó 23 million naira, eléyìí tí wọ́n ní egbòogi olóró tó tó 23 million naira òjè, òun náà ni wọ́n ní wọ́n bá lọ́wọ́ arákùnrin oníṣòwò ọ̀hún, ìyẹn ní pápákọ̀ òfurufú ní ìlú Èkó. Gẹ́gẹ́ bí ohun tí àjọ NDLEA, ìyẹn àwọn àjọ tí wọ́n gbógun ti ìwà egbòogi olóró, gbígbé egbòogi olóró àti lílo egbòogi olóró lọ́nà àìtọ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, eléyìí tá a mọ̀ sí National Drug Law Enforcement Agency, òun náà ni wọ́n ní ọwọ́ wọn ba arákùnrin kan, eléyìí tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ọmọ ọdún 48, gẹ́gẹ́ bí wọ́n ṣe ní oníṣòwò ni o, wọ́n kọ Oyebuchi ni wọ́n pe orúkọ rẹ̀. Wọ́n ní ó gbé egbòogi olóró tá a mọ̀ sí cocaine o, eléyìí tí ìwọ̀n rẹ̀ gbé 1.550 kilogram, òun ni wọ́n ló gbé o, eléyìí tí wọ́n ní ọwọ́ bá nínú ẹrú rẹ̀ tó ń lọ nígbà tó ń gbéra láti tó fẹ́ gbéra ní pápákọ̀ òfurufú Murtala Mohammed International Airport, eléyìí tó wà Lẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí àwọn àjọ ọ̀hún fún ti ẹ̀ka ti ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ, Fẹ́mi Babafẹ́mi, òun náà ló pe àwọn oníwé ìròyìn Punch tó ka tẹnu ẹ̀ lẹ̀ fún wọn lánàá ọjọ́ Àìkú. Babafẹ́mi ni Oyebuchi, òun náà ló jẹ́ wípé ó ti ń ṣiṣẹ́ yìí tipẹ́, ọwọ́ sì ti bá ìlú Èkó. Wọ́n ní ọwọ́ bá báyìí nílùú Èkó ní pápákọ̀ òfurufú. Wọ́n ní kété tí ọwọ́ bá náà ni wọ́n ti mú lọ sí ọgbà àwọn àjọ NDLEA láti lọ ṣe ìwádìí eléyìí tó tọ́ àti tó yẹ lórí rẹ̀. Ṣùgbọ́n ìwé ìròyìn Punch gbé jáde wípé egbòogi olóró tó gbé yìí ló jẹ́ wípé nígbà tó máa gbé, wọ́n ní wọ́n bá 23 million naira lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún gba egbòogi olóró náà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ó ń gbé lọ sórílẹ̀-èdè India ni, tó sì jẹ́ wípé owó tó tó 100 million naira òun náà ni egbòogi olóró ọ̀hún ó tó bá gbé dé ilẹ̀ India tó bá tà á tó sọdowó. Babafẹ́mi náà ló sọ bẹ́ẹ̀. Ó wà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ tòní o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch tún ṣe gbélé jáde o, wọ́n ní àwọn agbófinró òun náà tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ní ọwọ́ wọn ó ba afurasí méjì o, tí wọ́n sì ní wọ́n ti gbẹ̀mí wọn. Wọ́n ní afurasí méjì tí wọ́n jẹ́ ajínigbé, òun náà ló jẹ́ wípé ọwọ́ ti ba wọ́n báyìí o, nígbà tó jẹ́ wípé wọ́n ní àwọn wọ̀nyí òun náà ni wọ́n fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ jápa, wọ́n fẹ́ sá lọ nígbà tí ìfanfà wáyé láàrin àwọn agbófinró, àwọn ẹlẹ́ṣọ́ ààbò àti àwọn ajínigbé ọ̀hún nínú igbó kan tó.
2: On social media, Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.

0: FM. Wà ní ìpínlẹ̀ Imo gẹ́gẹ́ bá òsì mi àṣẹ dáwọ́ fún wọn lálẹ́dẹ̀ àṣẹ àtọ̀jú àtòsí kì í rúbọ àìmọ́dà wọn ní gbogbo eléyìí náà ni wọ́n pọ̀ fọ̀ lọ́wọ́. Wọ́n tún lé sí o kó tó di wípé gbogbo ẹ̀gbogbo ẹ̀ méjì. Kì í ṣàbalẹ̀ nínú àwọn ajínigbé ọ̀hún o lẹ́yìn náà.
1: Awesome talk.
0: Ìròyìn ilé náà tẹ̀lé gẹ́gẹ́ bí òun náà ṣe ń tò tẹ̀lé bí ìgbà tí èèyàn fẹ́ lọ oúnjẹ lọ́dọ̀ màmá pùtò. Wọ́n ní sátidé náà ni ìṣẹ̀lẹ̀ burúkú ìwáyé o. Wọ́n ní ilé kan ló dàwó ní agbègbè kan tí wọ́n pè ní Kumboso.
2: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
0: Ní ìjọba ìbílẹ̀ Kuna Fagi ní ìpínlẹ̀ Kano, wọ́n ní kó tó di pé àwọn ẹ̀ṣọ́ panápaná àti àwọn tí wọ́n ń dòlẹ̀ kó tó débẹ̀. Wọ́n ní bí nǹkan bí aago méjì aago mẹ́ta ó fẹ́ lọ lù sí aago mẹ́ta kù ìṣẹ́jú ogún ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ náà ni ìwé ọwọ́ ọ̀sán ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ẹni tó jẹ́ agbẹnusọ àwọn àjọ panápaná ní ìpínlẹ̀ Kano ìyẹn Saminu Yusuf Abdullahi òun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o tó sì ṣàlàyé wípé èèyàn márùn-ún ló ti kú nínú ilé ọ̀hún tí wọ́n sì ti ń yọ àwọn kan wọ́n sì ní mẹ́wàá ló ṣe léṣe yanmọ̀yànmọ́ tẹ́mi tí wọn ò tí ì bọ́ iyun náà wà nínú ìròyìn punch láàárọ̀ yìí ẹlẹgbẹ́ change ìròyìn ọ̀hún o kẹsẹ̀ rí ẹ̀ ń bẹ̀.

0: àárọ̀ àná ni wọ́n àwọn ọlọ́pàá ya bo bùbá àwọn fúlàní náà eléyìí tí wọ́n ní wọ́n kọlu àbá ọjà rẹ̀ àwọn ọlọ́pàá ti ní àwọn ó ṣe kíni àwọn kọlu wọn dáadáa bígbà tí brt bá ya bo ṣọ́ọ̀bù kọ̀ǹtẹ́nà kan ni wọ́n ní dsp.
1: to get better information won give you no move an inch o but if you no say you wan move move your radio with you.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be the
0: chia aondogu ni wọn porúkọ rẹ aondogu arákùnrin kan náà lélẹ̀ tí wọ́n ní ọwọ́ ti bàbá yìí tí ó sì fojú balẹ̀ ẹjọ́ tí ó sì jẹ̀yà lábẹ́ òfin látàrí ẹ̀sùn kan tí wọ́n fi kàn án wípé ó jí àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin tó tó mẹ́ta ó dín ní ọgbọ̀n ìwọ́n tó ń jí pátá lásìkò yìí òdàjọ́ òvira bẹ́ẹ̀sì ni wọ́n ní ọmọ ọdún mẹ́ta ọjọ́ orí ẹ̀ ní mẹ́ta ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n o ni ọjọ́ orí arákùnrin yẹn ó tún wá jí àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin tó tó mẹ́tàdínlọ́gbọ̀n ẹjẹ́ kẹ́wọ̀n rẹ̀ ó gùn dáadáa ṣùgbọ́n inú ìwé ìròyìn mukhtar sheu ni wọ́n pe orúkọ rẹ̀ ní ìpínlẹ̀ adamawa o ni ìròyìn náà wọ́n náà ti fojú ẹ̀ bá ilé-ẹjọ́ májísírèètì ilé tó wà ní yola wọ́n ni wọ́n ti fojú ẹ̀ bábẹ̀ yóò jẹ̀yà lábẹ́ òfin ìwọ́dà ẹ bá ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ wọ́n ní látàrí ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n ní àwọn ọlọ́pàá mú èèyàn tó tó 295 afurasí tí wọ́n hùwà ìbàjẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ìyún náà jáde nínú ìwé ìròyìn bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwọn àjọ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú arábìnrin kan tí wọ́n bá ní agbègbè ṣọ́ọ̀ṣì kan ní ìlú ọ̀sùn wọn ni wọ́n ti ń ṣe ìwádìí lórí ẹ̀ ẹ jẹ́ kọ́wọ́ ṣèkún òfin kó ba ẹnikẹ́ni eléyìí tí ó bá lọ́wọ́ níbẹ̀ o gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn ìní ẹ̀dù gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí ìròyìn náà múlẹ̀ ẹ wo ẹ lọ gba jẹ́ǹjì tó kù nínú àwọn ìwé ìròyìn ta kó wàtà láàárọ̀ ẹ já lọ sókè lọ́nka lọ sójú òpó ká má bàa dá ẹ̀yìn ara lè lágara à ń bọ̀ nọ́mbà tẹ́ pè sí 090-6000-3352 tẹ́ bá ti wá pè wá ẹ dákun dábọ̀ ẹ pa òfin àti ìlànà mọ́ ẹ yí rédíò yín lọlẹ̀ tàbí kẹ́ ẹ pa ká lè láǹfààní láti gbọ́ yín dáadáa ìṣẹ́jú kan àbọ̀ náà ni oníkálukú wa gbogbo tá a bá máa sọ ẹja ṣe ni pé torí àsìkò à ń bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn.

0: lọjọ po Facebook ile ise wa ati ri ajoba Sunday sugbeyo esun ojo ni ti yin lagbare ledumare ba mi e ma ba wa share logun logun logbon logbon e je ko ma lo skoda iyen lapa bewon bakan na lojo po todo mi bi bayi na MC rawo awon temi ti pe biba sibe MC mopo morio abosede Samson ni Mustafa koni baje fun yin ya mi a ni gbo ko ara wa e ma ba mi share awon eyan po nbe sugbe ja ma gbe ipe na ka si ma gbo latodo awon ara le elu e ka ro
1: e ka ro
0: e ka ro sa
1: emi ni ade lati ayepo
0: e ka bo baba
1: woni eyin ofo ile mo pa ile lidi awon aso gbe yen ofo ile lagbara o ye ke yan ko le
0: iran nkan ti won ko sinu wero yin mo every million mr ade
1: ah woni ko ma je pe olori eleyin oke ni mi o
0: iran
1: ase ase le do ase le go ko mo wa ba o
0: iran e wa ide ni ki sofo
1: woni ehe eyin mi ni to fi eyin akiti awon lopa pelu awon olode inu mi to gan ni sugbon awon ni to fi se se lopa ibile e lopa ipile ni ko wa ko wa awon awon asogun yen lagbara awon asogun wa lori awon 20 million awon asogun se ma ka la ipile ko wa won ni awon asogun yen daada lati won ogbo ti o ku ti awon asogun yen leyin o wo gbogbo bi ti wa wa wa yen ko ti ara sogun yen leyin gbogbo tawo na ba ni ko ele gbogbo ipo ta ba le se ati tawo na ba le se ki o le pa gbogbo gbogbo wa la to wa le ko le ko ile
0: ko le
1: ko di pa pa po lo pa ti le gbogbo e di gbogbo lo ko so mo ma ko ti gbogbo na a po ri pa we yan wi ti wi ti na la na ma ma fi se oni ti ti wo ni ma gbe ni e nje la fe ko ni ni ba ba de ma so ti wa ti na po lo po billion
2: ati awoju ero engineer security gbogbo imo kini lolodi kankan
0: ese ngo
2: baba akolo apelu wa
0: amen
2: ka kokko dupe re olorun na fun pele osun
0: fa awon mo nigeria e ba ndaru ko yin
2: hello
0: oruko yin sir
2: atodo lewe ku lo soro
0: ehe oya n gbo yin sir
2: Olo apelu wa.
0: Amen.
2: Bola dupe lowo Olorun fun tosun. Pe adura gbogbo awe rere yodagba. Pe kolo ma je osija kolo ma je osita. Omo yo le mi bo te ku o to ba ti de ba osun, o ti de ba gbo Yoruba. Bola won kan wo pe ki gbogbo edaru ko ma jere oro lara wa. O dupe do Olorun pe gbogbo lowo pelu ran pe o doju ti Yoruba lapapo.
0: Adupe.
2: Ori ojo ba ti de ba ibi kan gbogbo alo de ba eni oju ba ti ore to loju oti won o nton gan ni oloju ti
0: e seun sir
2: olorun ma pelu wa
0: amen ba mi e seun ba mi atun da lewu ekun lati songo 09063352 ojumo re o
3: elo
0: e karo sir
3: e ko eto
0: yes sir
3: ongi dola lati koti
0: e ka bo baba
3: ye ri to se nkan ni ma da si
0: okay
3: mo pa tan tele ti mo so nje ri kan pa yan won kan lojo odo àwọn karamba ní ẹ tí wọn ṣe pa ọpọlọpọ tọlọrun máa bì ní ẹjẹ lọwọ wọn ẹrí bí gbogbo ẹ ti lọ lálàáfíà
0: mo
3: kọkọ kí àwọn ará ọsùn mo gbégbó ṣàfihàn wọn pé wọn kí ìfọmọ ènìyàn ṣe mo dẹ ti adeleke wọn ti kíyàwó fún wọn ti kíyàwó fún kó kíyàwó kó wọn ti kí fá fún kó kí fá padà fáwọn aráàlú ni torí àwọn yorùbá ní ẹ máa ṣẹwọ sí ìrúmọ bí ó ń lọ
0: ọmọ
3: bí wọn lọ lórí ọrọ ẹ wọn ta púpọ làwọn ó tiẹ wọn o wọn sì ti dìbò táwọn olóṣèlú sí lọ
0: kẹkọọ
3: ń lọ kẹkọọ náà ẹ yá àwọn òfin yẹn dábàá wò dáadáa a rí wípé àwọn ará ọsùn àbísọrí president ẹ rí wípé ìṣèkó wà lẹyìn wọn pẹlú àdáadáa tí wọn ń ṣe yìí ṣùgbọn wọn kà ń ṣe pé lókà àtàwọn ni àwọn máa gbà wọn dẹ nídìí ọkùnrin ní 2020 wọn nídìí because àwọn náà ló máa dìbò fún wọn dẹ ṣe gbogbo adọrọ àṣà àtúnṣe tó ń gbà ẹ ní ọpọlọpọ yẹn ọlọrun á bí wọn lẹjẹ
0: ìpínlẹ. Komindola lati Ikotun 09063353.
4: Hello, Karo. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
0: sir. Yes, sir.
4: Yes, sir. Yes,
0: sir. Yes, sir. Yes, sir. Ẹṣin bá mi Akinola Akinfala láti Abẹ́sàn Estate Ẹṣin bàbá 09063352 náà lójú òpó tí ẹ ti láǹfààní láti bá wa dá sí tẹ́bá sì ti ń pè wá ẹ̀dákan ẹ jẹ́ ká máa tẹ̀lé òfin àti ìlànà kẹ máa yí ẹ̀rọ rédíò yín lọlẹ̀ ẹ̀lú ẹ̀kaàrọ̀
5: ẹ̀kaàrọ̀
0: sà
5: mc rawọ
0: present sà
5: ẹ kú sẹ́nà iṣẹ́ olúwa
0: yẹsà
5: lọ́wọ́ adéṣẹ́ aládé
0: àmì sà
5: inú mi dùn lọ́pọ̀lọpọ̀ lára olóró yìí
0: orúkọ yín sà
5: bàbá ya bọ́lá ní gbọ́dọ̀
0: ẹ káàbọ̀ sà
5: ìjàre ẹ kú gbọ̀njú ẹṣọ
0: yẹsà
5: sọ ìbò ẹṣún ni mi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀
0: ok sà
5: ọlọ́run gbogbo fẹ́lẹ̀ ìnira tí wọ́n fún ọ̀gbẹ̀ni ẹ pọ̀ jù kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run náà dìde fún ọ̀nàwọ́ ẹ̀ so ẹ jẹ́ ká máa ṣe ohun tó tọ́ àti tó yẹ ẹgbẹ́ nísìn tinubu náà ń gbìyànjú láti pé gbogbo nǹkan wọ́n sọ pé ìgbọ̀n ẹ̀wọ̀ conclusive ṣé mọ̀ pé wàhálà ti dé yẹn a ò ní mọ̀ bí ká máa gbígbà mọ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run gbà ṣàkóso ẹni ojú kèké ojú rọ ojú tẹlẹ́gàn ètò ìjà a rí ọmọ ṣe ń fira nílé kì í ṣe pé tó ń búra fún tó ń ti gbẹ́dẹ̀ wá tẹgbẹ́ gbẹ́sọ láàrin wọn sì ń kọ́ ní fẹ́ àyà má bẹ̀rẹ̀ má sọ̀rọ̀ wọ́n ti ọyẹ ẹ̀yẹ ọgbẹ́ni ẹ̀jù ọlọ́run jà fún ẹgbẹ́ náà ọkọ̀ pọ́bọ́lù ẹgbẹ́ dancing governor kí náà ń ṣe ọ̀n bèrè ìwé ẹ̀rí ẹ̀ ṣé ó lè sọ òyìnbó ẹ̀ṣẹ́ ó gbúlò ó gbọ́ àwọn kan wọ́n bẹ̀ sí bá ẹ̀ẹ́dẹ́ ní kí àbúrò ẹ̀ sọ̀rọ̀ pé ó kò ṣe kọ́ tí wọ́n darí yìí
0: ọ̀gbọ́n
5: gbogbo àwọn wọ́n ti ṣẹ̀wọ́n adébíyẹ́ kò ṣọmọdé
0: ohun
5: tó wọ́n sọ bí ó náà bá sọ ọkọ̀ aṣọ́wákí ní
6: ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní ṣe ní
1: ìyẹn agbára o fún fọ́ọ̀dù ní àdúgbò ti ṣe ọlọ́run kò ṣàánú wa ìgbọ́ ọlọ́run ní ọkùnrin àgbà ń bọ̀ ṣẹ́bẹ̀ mi ò ní dàgbẹ́
0: àmísà àmísàpẹ̀mí láti ìjẹ̀bọ ayé pé god bless you sir 09063352 ẹ káàárọ̀ ẹ ló sà ẹ káàárọ̀
1: ẹ lọ
0: à ń gbọ yín sà ẹ káàárọ̀ sà
1: ẹ lọ.
0: À ń lo Mr. Ajoba bóyá kẹ pè padà à ń gbọ yín ketekete ọdọ yín ni ẹ lọ ẹ káàárọ̀.
6: Ẹ lọ
0: ẹ káàárọ̀ sà.
6: MP
0: present sà.
6: Ẹ kú ojúmọ́.
0: Yes sir.
6: Benjamin láti ju ṣàgára.
0: Ẹ káàbọ̀ sà.
6: Ẹ̀lẹ́ ọbẹ̀ kó akitiyan ìbòjẹ́ta.
0: Àbí o.
6: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run gba gbogbo ògo. Ẹ bá rántí ẹni òde mu sọ fún ní fear of now ló ń ṣe everybody bí mo sì kàn tó máa ṣẹlẹ̀. Gbogbo sí kan ẹ máa kú ẹ máa sọkè dídé ẹ máa sọlẹ̀ dé òkè ẹni tó máa wọlé máa wọlé bẹ̀ sí kàn tó máa ṣẹlẹ̀ sí òbí ṣe rí ìyẹn kò ṣe fún ẹ̀ṣẹ̀ ń dìbò. Ẹ láti 1979 láti ń dìbò láti fi rí gbogbo kan tó ń ṣẹlẹ̀. Ẹ máa dáná sun gbọ́n máa dáná sun kankan gbogbo ẹ̀dẹ̀ máa lọ náà dẹ̀ so àwọn tí mo kàn máa rọ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n máa ń lò wọ́n máa fún ní kẹ́kẹ́ kọbọ̀ wọn naira wọ́n máa ń jà nífìyẹn báyìí àwọn tó kó nífìyẹn báyìí ìbẹ́ wọn fojú wọn balẹ̀-ẹjọ́ wọn rán wọn lẹ́wọ̀n ṣé adeleke ló máa lọ ẹ̀wọ̀n ni àbí àbíta ló fẹ́ lẹ̀wọ̀n àbí ẹni tó àbí ti apc àbí ti pdp àbí ti ad àbí ti so àwọn ló máa lọ ẹ̀wọ̀n àwọn náà máa pàdánù láìfún wọn ẹbí wọn ló máa lọ ìlú máa lùsì láìfún wọn àwọn tó ń gbà fún torí tó wéwì ìfilé kan wọn ti ṣiṣẹ́ ibi gbogbo ẹ̀ ó wọn kúkọ́ tọwọ́ ọmọ ẹ̀bọ sọ kó dẹ̀ bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ káwọn má di jàgídíjàgbẹ́ nílùú.
0: Nílùú ẹ̀ṣin ẹ̀ṣin
6: gbé. Ṣé ìkan tó wà bẹ́ẹ̀ nìyẹn ṣé gbẹ.
7: The voices you need at work all day every day till payday are here.
8: Ṣọ́ní ilé iṣẹ́ pẹ́ pé àwọn àpàpà mẹ́ta ọ̀n pa òjìra wọn pé kí bàbá ṣe gbọ́dọ̀.

0: Ati bisola network in your down. Ibi te wa yen pariwo na.
1: Hello.
0: Ah. Ode do mi. Ode do mi. Ariwe ekwa. Ele ka ra.
2: Ibe ka ro.
0: E ka ra.
2: Bo o si se ti ni.
0: E yi radio yin lo le oruko yin abi da tin pesa.
2: Don't mark la tin pe. Don't go ta.
0: Kilo ko yin.
2: Apostle
0: lati songo o ya sir ngbo yin sir
2: olomba anu adi ko do lo ngbe adi le ki wole o eri awon gbo ngbo do se le ko do se election olomba do gba gbo governor e wuni eri ori to te an so do je omo ni moto yen emi to n da gbo lu mi nbe
0: I'm going to go to the Facebook. Ẹṣeun. Hello, ta ló wà nbẹ? Ẹ má yí rédíò yín lọlẹ̀ àti sọ. Ẹ káàárọ̀. Ẹ̀rọ wa ń sìn kò gbariwo mọ̀. Ẹ lọ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ sọ.
0: Ẹ káàárọ̀ ìyá mi.
3: Yes, ẹ kú iṣẹ́.
0: Yes, ma.
3: Olúwa máa fẹ́ wa ṣe òun lágbára Ọlọ́run.
0: Àmì o.
3: Inú tó mi máa dá sí nípa ọ̀rọ̀ ìdè wa àti ẹ̀sùn ìwọ̀n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó Ọlọ́run ló gba gbogbo ògo. Ọlọ́run ló bá wa ṣe agbára wa kọ́. Ṣùgbọ́n àwọn ènìyàn jẹ́ ká máa ti bẹ̀rù Ọlọ́run ṣe ohun gbogbo. Ṣé ń gbọ́? Owó go ni gbogbo ẹ̀ṣẹ̀. Irú àwọn tó lọ kó àwọn tí wàhálà ti dààmú yẹn. Ṣé wọ́n tó fẹ́ gbà tó fẹ́ fún wọn nítì? Ṣé káwọn tó wà nílẹ̀? Ẹ̀kọ́ sì ni ká jẹ́ ká kọ́ gbogbo àwọn tó bá ń gbọ́ nǹkan tó bá ń rí ẹ jẹ́ ká máa ronú jùlọ ká tó máa ṣe ohunkóhun èèyàn ń rò kó tó ṣe é ni ṣùgbọ́n wá di pé èèyàn ṣe é pé wọ́n dáa pọn nǹkan burúkú ni o ẹ jẹ́ káwọn ọmọ wa àwọn àgbàlagbà gan ẹ jẹ́ ká ronú kaka kún gbogbo tó wọ ọlọ́run ibi tó bá kojú sí ìgbà ní ẹ̀yìn ni wá ń kọjú sí tẹ́lẹ̀ méjì bá ń tayè lórí kankan ẹ̀yàn kan lóòrè tí àwọn ẹ̀dá mọ lọ́wọ́ tẹ́ máa wá torí rẹ̀ tẹ́ máa tẹ̀sí ọlọ́run lójú tẹ̀kọ́ máa ṣe nǹkan tó wù yín ní tẹ̀sẹ̀ ní kí ẹ̀pẹ́ ìkọ̀wé náà lè bí ikú tàbí ìparun ní tàbí ìpalára ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ló wá máa ràn wá lọ́wọ́ ẹkú iṣẹ́
0: Yá mi.
1: Ṣé ẹ rí nǹkan tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni pé ṣé rí tó bá fẹ́ fún bàbá nímọ̀ràn ìmọ̀ràn pé kí bàbá wá ọmọ kékeré lákàkà wọn tó bá wọn ṣọdún mẹ́rin tó kù. Torí ọjọ́ tí bàbá wà yẹn ọjọ́ ìgbádùn ló kù fún bàbá. Kọ́ fẹ̀yìn sí báyìí kọ́ máa lu àmàlà gbówó ọṣọ lẹ́nu.
0: Kí bàbá má ṣe wàhálà mọ́.
1: Bẹ́ẹ̀ kí bàbá má ṣe wàhálà mọ́ torí àgbà má débi pé kò ní ṣé yín mọ́. Tó ipò tó wà yìí ẹ̀ẹ́dẹ̀ẹ́dì tí bá gbogbo mo lè sọ bẹ́ẹ̀. Ẹrù tó tó yẹn wọ̀n lè wù ẹrù kékeré kọ́lẹ̀ ẹrù Nàìjíríà. Ìmọ̀ràn tó yẹ kọ́ fún bàbá nísìnyìí.
0: Ó dà ẹ ṣeun wá mi bí sọlá láti sátáláìtì. Wọ́n ní kí ààrẹ kan máa jàmàlà ńlẹ̀ kan. Hello.
4: Hello, MK Rawa. Akojumọ.
0: Yes, ma.
4: Akọ ṣètò tíwáṣà wá ṣẹlẹ̀.
0: Àmì àṣẹ ma.
4: Ẹ kò ṣẹ náà sà.
0: Yes, ma.
4: Ẹ̀kọ́ bí mi gbọ́ pé dá sí ni wípé
0: gbogbo ní
4: kéèyàn bá ń ṣe ní orúkọ mi ní Fọlákẹ́mi látọ̀básọjọ́.
0: Ẹ káàbọ̀ ma.
4: Ṣẹ̀rí gbogbo ní kéèyàn bá ń ṣe láyé kó fi ẹ̀pẹ̀lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù. Kó fi máa fọhùn jáde. Bó bá ti bọ́lẹ̀ kò ṣe kó mọ́.
0: Kò ṣe kó.
4: À ń sọ̀rọ̀ òṣèlú. À ń sọ nínú ilé màdúgbò náà láàárín ọkọ àti ìyàwó láàárín ọ̀rẹ́ sọ̀rẹ́. Ibù nínú ilé iṣẹ́ nítorí pa fẹ́ bọ́ sí ipò kan. Ẹgbẹ́ àkíyèsára. Gbogbo ẹni tó gbé wọ́ àbẹ̀tẹ́lẹ̀ nìsín. Gbogbo ẹni tó fojú sí. Ẹni tó tún dín kàrà nítorí ẹni ẹni tó tún bọ́ síta nítorí ẹni o ṣé bí mi ò lòun náà wà ojú wo ló fẹ́ máa fi wora wọn lẹ́yìn ọlọ́run máa bá wa pé nàìjíríà á dẹ̀ pé mi lé wàá pé mi ṣáà pé gbogbo ẹ̀ fún wa ní rọrùn
0: o
4: kò ní já sí ìbànújẹ fún wa àti kó gómìnà yìí náà á tu gbogbo wa lára ni o ọlọ́run á dẹ̀ fún wọn ṣe o
0: mami fola kemi lati obasanjo esun agbo ni tan elu e karo yes ma eh to e ti wa nbe e karo ma
5: e karo e le sai fun se o
0: yes

0: Adeleke ilé jẹ ẹmí adẹ́gbẹ̀ ikú ò ní pápẹ̀ nípa gbogbo wa.
1: Àmì o ya mi ẹ ṣeun ma
0: ẹ ṣe fà.
1: Yes, Mr. Taiwo láti Ibà. Bóyá Adeleke náà nínú ìwé ìròyìn ó kàn jẹ́ pé iyùn ti jáde tipẹ́, ó ní kété tóun di ààrẹ gómìnà báyìí òun ti yá fi gbogbo ẹ̀ṣẹ̀ táwọn àjọ EFCC ilé tí wọ́n ṣe sí òun, ó ní kílé ẹjọ́ da ẹjọ́ wọn nù. Ẹ̀lẹ́ káàárọ̀.
2: Ẹ̀lọ́.
1: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ sà.
1: Yes sir.
3: This is Jordan.
2: Ọlọ́run number one tó ṣe wọ̀n kan rárá fóun yẹ kó fi ṣe àrígbọ́gbọ́n. Ọlọ́run ti pàṣẹ tó bá gbé òṣìṣẹ́ lọ mí ni mi ò sí ọ̀pọ̀ yóò máa wọlé lọ́jọ́ tó pa sí ọ̀dọ̀ wa gan kò dẹnu rárá. Mo dúpọ̀ wíkì sóògùn state táwọn ló wọ́n fi kọ́gbọ́n o bàbá yẹn ti jẹ́ nọ́mọ́.
4: Ìlànà
2: ilé ẹ̀ bó bá lè fúnra ẹ̀ láyè tó bá ìjẹ́ ẹ̀ ẹ̀ Nàìjíríà máa yàtọ̀ díẹ̀.
1: Ẹ ṣeun Mr. Ajọba láti túbẹ̀. Wọ́n ní Adeleke àṣesílẹ̀ rẹ̀ òun ló jẹ. Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ̀lú ìṣà ẹ̀lú ìṣà ẹ̀jọ́.
1: Ẹ bá ń yí rédíò yín lọlẹ̀.
0: Kí ni wọ́n bá ṣe ṣòwò yẹn?
1: Ṣé fún frequency wa?
0: Number
1: 105.5 FM.
0: Okay, thank you sir. 105.5.
1: Okay,
0: thank you.
1: Okay, sir, Mr. Okay. 105.5 FM. Jordan, a wà lójú òpó Facebook náà tẹ́ bá ti tẹ̀ Jordan 105.5 FM. Àwọn èèyàn wa náà ti wà. Bẹ́ẹ̀ wọ́n ń wò mí ketekete báyìí. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: Ẹ̀lú ẹ̀ káàárọ̀ MC.
1: Ẹ̀ káàárọ̀ mọ̀. Yes, ma.
0: Bọ́lá Látàkì
1: fún. Ẹ̀ káàárọ̀ mọ̀.
0: Ẹ̀kọ̀lẹ́ fún sọ́mọ̀. Èmi kò tẹ̀ tẹ̀ congratulate Adeleke o fún wọn fún oríire o. Ọlọ́run wà lẹ́yìn wọn òun kọ́dọ̀ túbọ̀ máa ṣe dáadáa. Then ẹni tó bá ti ń ṣe dáadáa ó yẹ kó máa jẹ́ pé mo ọdún mẹ́jọ pé èyí tó máa jẹ pé ọdún mẹ́rin tẹ́lẹ̀ náà tún ọdún mẹ́rin ó máa ta gbogbo kinní rẹ̀ rú. Pé inú mi mo bá wọn gbẹ̀. Inú mi bẹ́ẹ̀ tó tún wàá máa polongo fún ààrẹ wa tó kọ́lọ̀ jẹ́ pé ṣe é ṣe fún wọn nítorí àwọn olóyún tọ́ba ní àánú ẹ̀rí kéré kọ́kọ́ lọ yanjú òtàbọ́bóyá lẹ́yìn tó tọ́pọ̀ orí rẹ̀ gbogbo àwọn ọjọ́
1: ẹ̀ṣẹ̀
0: òwe dàgbọ̀.
1: Yes ma ìyá bọ́lá láti Àkúté. Ẹ ló ẹ káàárọ̀ o.
0: Ẹ̀lọ́.
1: Ẹ kú ojúmọ́ sà.
0: Ẹ kú ojúmọ́ o, a kú gbìyànjú o.
1: Yes sir.
0: Ìwà ọ̀nà àrọ̀wọ̀ ayé ọwọ́ ní dìbàmìjẹ́ o. Kàṣí ìrẹsì ọ̀dà ti Sango.
1: Ẹ káàbọ̀ sà.
0: Ibo aláìní náà fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀pọ̀ ẹni fọ́lọ́. Ẹ wo nǹkan bẹ́ẹ̀ bá ti ṣe láyìn tó bá gbẹ́ pẹ̀lú ọlọ́run ọba. Ayọ̀ ló máa bá bọ̀ ọbẹ̀. Ọ̀rọ̀ ìdábí ìgbà tí David Ìdíwọ̀ ń pàgùlà àdúgbò lára ti ní ìwọ. Ìwọ̀ kéré ọ̀wọ́ bàbá wọn sí wọn sí orí òun wọn wà bẹ́ẹ̀ kọ́ ìwà bẹ́ẹ̀ o. Ọlọ́run ọba lòun fèsì gbòòrò sí fèsì òun yìí. Ọlọ́run ó sì ṣẹ́gun. Wọ́n ṣẹ́gun àbí ò ṣẹ́gun. Mo ṣẹ̀gùn ó gbogbo ikú tó ń bọ̀ lágbo ọlọ́run mo ṣe máa rí nìyí.
1: Àmì ọ̀kọ́lọ́n jẹ́ kó rọrùn.
0: Ẹ kẹ́jọ ẹ̀lọ́run bá ní ìdí o.
1: Ẹ ṣeun sá o. Ẹ ṣeun bá ní ìdí láti Sango. Ẹ ṣeun gan sá. 09063352 ojúmọ̀ rẹ o.
0: Ẹ̀sìn aláyọ̀.
1: Ẹ káàárọ̀
0: sá. Ẹ̀kú ètò.
1: Yes sir.
0: Ìyàwó. Ẹ̀kú ètò.
1: Yes sir.
0: Adúpẹ́
1: ọgbà.
0: Àmọ́
1: sá.
0: Adúpẹ́lẹ́dọ́ ọlọ́run pẹ̀lú ìbọ̀sán wa tọ́lọ́ ni olọ pẹ̀lú ìrọ̀rùn. Adeleke náà jẹ́wọ́ ọkọ rẹ ni. Ìyá bí ẹ máa sọ ọmọ lóko tó dáa. Ó lékè. Ó ló lékè ó sì lékè. Balẹ́kè ní ẹ̀ǹkú náà ló jẹ́ ó lékè. Bí a ti kó gbogbo oríṣiríṣi yẹn ńláńlá sí àkó wa. Báyìí pẹ́lú mi yóò máa bẹ̀rù yóò máa gbé jáyà. Pé abó ni tó ń di bẹ́ẹ̀ rì. Ìwọ́n ọlọ́run ló fúrẹ́gbẹ̀fẹ̀ jẹ́ ẹgbẹ́ rẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ló ti débẹ̀. Sòwò dákìrì máa ṣe dáadáa. Pẹ́jẹ́ǹtì ni gọ́fúnà ní kíní kan tí ò bá ti ṣe dáadáa. Tó bá tọrọ ń gba mi wa lẹ́nu yẹ̀yẹ́ ni. Sòwò rẹ̀ ewu tó pẹ̀lẹ̀ ní ìdí. Nítorí Nàìjíríà rú lẹ́nu pátá bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìtàn bẹ̀rẹ̀ sáńlò rẹ̀ ní ìsìn. Ọ̀kan mẹ́ta ni dọ́là epo pẹ̀lú bí iná. Gbogbo ọrọ̀ ajé náà dúti gbogbo ẹ gbogbo tí ò ti tẹ́lẹ̀. Ilé ayé àṣẹ máa lò tẹ wá darú mọ gbogbo yẹn lọ́wọ́ ẹni tó gbò nílá káàdì mọ́. Gbogbo ẹgbẹ́ ni ọdún méjì àwọn ẹ̀ṣẹ̀ tí ṣe ṣe lọ́tún. Ẹyẹ wá sọdún mẹ́rin gbogbo yẹn wá sáré tẹ̀lé pé kó bá pọ̀ nìkan ṣe àwọn ọ̀rẹ́ ẹ̀ ló dìbò fún.

Ọ̀nà nínú wa pẹ̀lú ayé ò ní lù fún àjò mọ́ yọ́ ọlọ́run bá mi sáyẹn sí ẹ̀ka rọ̀.

0: rich, consistent taste for cooking mouth-watering soups, stews, and jollof. Choose wisely. Choose Gold Terra Gold Seasoning Cube.
1: One cube, endless possibilities. Terra Gold.
2: From Lagos, this is
3: Jordan. 1055 FM.
4: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọ̀bàdìẹ jọ̀ọ́. Ètò pọ̀ nlẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n ara ọ̀tọ̀ lè tó bó ṣe ń lọ. Ilé àkókò ni wọ́n ti ń gbẹ́dọ̀ bó bá dé rí òkìtì ẹranko bí ọ̀bọ ò ṣe farawé bó ṣe ń lọ yóò máa wáyé ní ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ ẹtì Monday to Friday pẹ̀lú aago kan ọ̀sán. Ètò ìlera àwọn ojú ọjà àwọn ọjà olójoojúmọ́ ilẹ̀ wa àti ìròyìn ọjà wa lágbo amúlùúdùn ìròyìn eré ìdárayá lágbo òṣèlú ìdílé aláyọ̀ ẹ̀fẹ̀ àwàdà ẹ̀wò àtàtò ìyọ́dún lè tó bó ṣe ń lọ ní ìkànnì Jordan 105.5 FM. Ẹ má dá òtẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dángájíá lẹ́ máa bá pàdé lórí ètò bó ṣe ń lọ lójoojúmọ́ bó ṣe ń lọ lọ́ba ètò nítorí pé ó dùn yàtọ̀.
5: Ẹ̀rí Olúwa

0: ẹ̀la ní mo kò mí ò gbọ́dọ̀ jẹ́ yẹ ẹ̀gà.
1: Your favorite tunes are just a click away.
0: Ohun mi rò kò tó ilé. Ọmọ èmi rí gbà. Gbogbo ẹ̀kan tuntun yín yín yín ni.
2: Àìkú àṣà òkì tí òkì.
0: Láìsí nínú winter nílùú.
2: Inú gbà
0: ọkọ̀ yọ láìsí. Bí bá ní jù béèrè síta fáwọn Gen Z ìyẹn àwọn ọmọ tó wà ń ta lónìí pé kí là ń perú àwọn àsìkò báyìí.
3: Innovation radio has never been this excited. This is this.
0: Èdè Yorùbá lè gbá. Àwọn àgbàlagbà.
3: This is Jordan

0: We're in Mello Mello
1: Lagos. Listen on the go at
0: Ibà ẹyin wo lì dẹ mọ lọ ní tòótọ́. Ibà ẹyin àfà ẹyin mùkádàmù. Mo kì yín ẹ kàsán. Ibà ẹyin gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ ti ń sọ káwo tó máa sọ ẹyin pèdèpèdè tẹ́ ẹ ti ń pè káwo tó mọ pè. Lọ́kùnrin lóbìnrin mo kì yín pẹ́ kú lẹ́ kàsán o. Ibà ẹyin rò wá ní àtẹ́ ń ṣiṣẹ́ nu afẹ́fẹ́ máa gbọ́ òun mi re gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé báyìí. Ìdéǹdé tí mo dé àdó gbọ́dọ̀ rẹ́gí obẹ̀ gbọ́dọ̀ rọ́gí àjà. Báfẹ́fẹ́ báfẹ́ akangi oko lára bóòrùn bá ràn dandan ni kó kàn tàbí ọmọ ìdí èèyàn.
2: Lúwẹ̀ mi, abẹ́ mi náà kọ́, ohun ìṣẹ̀dáṣẹ̀ ó pọ̀ jaburata.
0: Ẹ máa bò ó wìtìwìtì lójú òpó Facebook, ẹ lọ síbẹ̀ MC Rawọ̀, ẹ máa rí mi wò kété.
2: Mo fi ìrì pa kájà.
0: Ẹ máa bo ẹ̀rọ rédíò yín báhun. Ọmọ yín tún ti dé lónìí. Ọmọ pọ́n ló ké pọ́n ọmọ dùn ló kọyọ àwọ̀ ló má tẹ ló ko mi.
2: Títílá.
0: Dídé mi lọ́sàn-án òní mi ò ní kó ló kó má roko o. Èmi ò ní kó ló dò ó má rodò. Etí inú ni kẹ́ ẹ fún mi torí pé etí inú náà lejò ń lò. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣiṣẹ́ yín ẹ máa gbọ́ mi kẹ́ ẹ máa tẹ́tí sí mi. Ẹ máa fọkàn bá mi bọ̀. Wọ́n ní ìhòhò là ń ṣe ẹyẹ kowé. Òru là ń jẹ ẹyẹ kowé. A kìí jẹ lọ́sàn-án. Apọ̀ tó ẹyẹ kowé ni wọ́n ń jẹ wọn kìí jẹ apá òsì rẹ̀. Wàhálà ti wá pọ̀ tó báyìí lórí ẹyẹ kowé nìkan. Ẹ kúlé omo kí yín o. Yẹ̀rú ọ̀kínímí ọlọ́fà mọ́jọ. Ọlálọ́mí ọmọ abísújó kọ ọ̀fà ọ̀mọ̀gá ẹrú ẹ̀ ló mọ̀ ká Ọlálọ́mí. Ẹrú ló mọ ilá kájọ ọmọ lọ́lẹ̀ bàbá tóbi mi lọ́mọ. Àwa lọ́mọ awé àjòkú dìyẹ ẹ̀mí a máa pè ìran bàbá ló jẹ tiẹ̀ láàyè kó wa sọ. Ẹ̀rí olúwagbẹ̀mílẹ́kẹ̀ Adébáyọ̀ lórúkọ tèmi MC Rawọ̀ yín náà rèé o. Akéwèjà ẹ pèdèpèdè máyégun náà wọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ one the only àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbẹ̀ lóko ẹ kúlẹ̀ káàsán.

àdúrà gbogbo wa ni pé kọlọ́run ọba mi fèrè síṣẹ́ wa. Gbogbo ìgbìyànjú wa lókè èpẹ̀, gbogbo lílọ bíbọ̀ ẹ̀dá láyé, ọlọ́run ọba bá ń fèrè sí jẹ́ kálùbáríkà ogun ṣẹ́ gbogbo wa. Má jà á ṣe lásán kankan má wà ká má kọjá bí ejò tó ń kọjá lórí àpáta tí ò nípa. Jẹ́ á nípanú ayé, jẹ́ á nípanú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ dúníyàn. Jẹ́ káwa náà kórúkọ wọ́n rinlẹ̀ dáadáa bíi tàwọn aṣíwájú. Gbẹ̀ngà Adébóyè wáyé orí ti ẹ̀ ṣe, Kọ́lá Ọláwúyè wáyé orí ti ẹ̀ ṣe, Ọba Ọ̀pálẹ́yẹ wáyé wọ́n rí ti wọ́n ṣe, àti àwọn bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọba mi dágun jẹ́ irin tèmi náà ṣé kí n tó kù nú ilé ayé yìí o. Jẹ́ rógò mi lò jẹ́ káwọn èèyàn pọ̀ lẹ́yìn mi bìbà. Jẹ́ kọ́ tara mi jẹ́ èèyàn. Má jẹ́ kí iṣẹ́ mi ó kàn dìṣẹ́ lásán. Jẹ́ kémi náà rí kí n rí nǹkan kan tọ́ka sí pé yes. Kò sóhun tọ́lọ́run ọba mi ò mọ̀ sí. Ó lè gbé àdùkẹ́ gold lélẹ̀ nítorí ògo ló pé lórí ètò ẹ̀ tó yín bó ṣe lọ ní iléeṣẹ́ Jordan 105.5 FM. Mo mọ̀ pé yìí tèmi ti wà ń bẹ́ẹ̀ tí ń retí ọmọ yín, ẹ ti ń retí ọ̀rẹ́ yín, ẹ ti ń bèèrè pé kí ló tún mú wá fún wa lónìí.

0: fẹ́lẹ́ sì sí kí la tún fẹ́ fi ṣòdiwọ̀n ìrìn àjò ayé wa bóò ni gbogbo ò ṣe dùn tí ó fi dán ìyẹ̀rú ọ̀kíní mímu dẹ́sẹ̀ ẹ̀rí olúwa gbé mi lékè àgbàlagbà ọmọdé kì í ṣe bí ìgbéraga ọlọ́run bá mi lórí rẹ̀ wàfà kùkọ ẹ̀hán ni mò ń pẹ́ gbé bàbá mi lóko ẹ̀yà ẹlẹ́bẹ̀ àwọn tí mò ń pè lóko wọn ò bínú sí wọn láìkẹ́ ẹ̀bẹ̀ torí ọ̀rẹ́ mi ni wọn ọ̀rẹ́ wọn mo jẹ́ ẹnìkan bí mi dẹ́kọ̀ọ́ kẹ́ sọ ìṣà ó àhódà yìí o mo ní àwa ti wáyé rí ẹ̀rẹ̀ ṣàánú mi ibo mo ń lọ lọ́sàn-án yìí mo mà pàdé èèyàn kan ni arábìnrin kan mo pàdé tó ń ṣiṣẹ́ márúwá ló ń gùn arábìnrin yìí iṣẹ́ márúwá ló yàn láàyò ẹ máa bá mi bọ̀ arábìnrin yìí sọ̀rọ̀ ilẹ̀kùn lórí àwọn ìlàkọjá rẹ̀ mo lọ bá a pé esma báwo lẹ ṣe ń ṣe àti obìnrin tẹ̀dẹ̀ ń wa irin mọ́yà iṣẹ́ ọkùnrin níṣẹ́ yìí náà lédè dádì nǹkan
1: jordan 105 FM
0: kí o sí ọkọ yín kọ àwọn ọmọ ń kọ àwọn nǹkan kọjá ló sórí afẹ́fẹ́ káwọn èèyàn tún fi kọ́ inú àwọn ohun ìlówó mo ní àṣẹ mo bèrè owó lọ́wọ́ yín ni mo fẹ́ fi kọ́ àwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ ara wa láàfi máa kọ́ra wa lọ́gbọ́n nínú ọ̀rọ̀ ti yín lẹ̀ lómi inú ti rọ́nà. bayo sí rìn àjò ayé ẹ ẹgẹ ẹ tiẹ. àti ìyá ẹjọ́ sọ̀rọ̀ àjọ fọ̀rọ̀ jómítorú ọ̀rọ̀ ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kún ṣùgbọ́n èmi ò gé pépèpé ní o lórí àsìkò dánàmọ́ ní. ìdí inú tí mo fi ń sọ fún yín pé ẹ máa bọ̀ lórí ètò mi ẹ wá fi tèmi kẹ́ ẹ fi ti yín kẹ́ ẹ fi gbé tèmi lárugẹ ìpolówó àti ìkéde yín ó ṣe pàtàkì ẹ náà mo mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ tẹ́ ń ṣe òwò tẹ́ ń ṣe òwò tó dáa ni ẹ wá polówó ẹ jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé lóòótọ́ lódodo mc rao ló gbé yín sórí afẹ́fẹ́ náà ẹ jẹ́ kí n sọ ohun tí arábìnrin yẹn sọ fún mi nígbà tí wọ́n tẹnu bọ̀rọ̀ wọ́n ní ohun tó ṣe àwọn táwọn fi ń gun márúwá ni wípé ọkọ àwọn nígbà táwọn máa lóyún oyún ti wà lóyún oṣù méje lọkọ fẹsẹ̀fẹ̀ mo ní ọ̀fẹsẹ̀fẹ̀ ṣé wọ́n sáré ilé ni wọ́n ní rárá ó sá kúrò nílé pátápátá ó kẹ́rù àwọn ògbúrò ẹ̀. along the line gẹ́gẹ́ bó ṣe ń bá a lọ wọ́n ní àwọn bímọ ọmọ wáyé obìnrin lọ́mọ bouncing baby girl wọ́n bímọ obìnrin nígbà tó máa bímọ obìnrin yìí ẹ̀yìn kọ́ yìí wọ́n ní àwọn ń tọ́jú ọmọ ẹ̀ nínú òfin nínú ọ̀la nínú ajá àjẹ ọmọ pádọ̀rọ̀ ọmọ wọ́n ń dàgbà díẹ̀díẹ̀ àwọn làwọn mọ báwọn ṣe tọ́jú ẹ̀ láti kékeré ọmọ ti wá di mature girl mi ò ní pé ó ti ń dàgbà ó ti ń lọ́gbọ́n wọ́n lọ́kọ àwọn yọjú sáwọn pé kó dárí káwọn dárí jẹ àwọn pé iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò ṣùgbọ́n bọ́n ṣe lọ náà náà ṣe bọ̀ wọ́n ti ri wípé ìyá ti ń gun márúwá owó ti ń wọlé èdè mọ̀rìn ẹ̀yin ọkùnrin ẹ̀ dájú o èmi ò dájú ọyún o mo kàn ń sọ ni o àwọn ọkùnrin mi dájú ẹnìkan ní ìṣẹ̀bọ̀ ọkùnrin lèmi náà. arákùnrin yìí ó padà wá wọn ní ṣùgbọ́n àwọn sọ pé ṣébi tó fi mí sí ló ti bá mi ó ṣàti chẹ́ǹjì ìrìn àjò mi èmi ti dó márúwà fúnra mi mo gba létí mò ń gbé mi ò lè ní kó o máa gbé bẹ̀mí ìsìlè wá kó bá ọmọ jìrà ẹ mú lọ máa ṣe tiẹ wọn ní ṣùgbọ́n pẹ̀lú báwọn ṣe ń gun márúwá yẹn táwọn ó sùn torí ọmọ yẹn wọn ní ó rọmọ rẹ ọmọ tó fi lẹ̀ lóṣù méje ó padà rọmọ aṣọ́mọ mi rè ọmọ ẹ̀dà ọmọ ẹ̀kọ́ o má ṣe báyìí náà wọ́n ní àwọn ò ṣá àgbà pé kó láṣẹ̀sì sọmọ o wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ bó ṣe mọ ibi iléèwé tọmọ yẹn ń lọ ó lọ síléèwé ẹ̀ a máa ṣe oríṣiríṣi pẹ́pẹ́ fúru bàbá sọmọ ọmọ ti wá láìkí bàbá ju ìyá gan lọ báyìí débi wípé wọ́n ní ọmọ àwọn táwọn bá lọ ṣiṣẹ́ márúwá táwọn bá kówó délé táwọn bá tọ́jú owó àwọn ọmọ àwọn òkòwò báyìí yóò sì lọ kó fún bàbá rẹ̀ ọmọ yín kówó fún bàbá wọn ní ọlọ́run sẹ bàbá mi lè parọ́ fún yín wọ́n sọ fún mi nù. wọ́n ní kí ni káwọn ó ṣe sọ́rọ̀ ọmọ yìí kí làwọn tí wọ́n ní kò tiẹ̀ yá wọn ní gbogbo ìgbà pé ìgbà mi gan táwọn bá ń wa márùn.
2: Awesome talk every day.

0: Ṣé ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ lé? Ẹ bá wa dá sí o. Ìyún lè mọ mú wá fún yín lọ́sàn-án tòní o. Ilé yín ò ní ìlú ṣẹ́. Ẹ jẹ́ ṣójú òpólẹ̀ kẹ́ ẹ bá mi tàn mọ́lẹ̀ sọ́rọ̀ arábìnrin ẹ bá ń gbà lámọ̀ràn láàrin ìṣẹ́jú àyá. 09063352 Ṣáńkó lélẹ̀ àwọn èèyàn ti wà ń bẹ̀ ẹ̀lú ẹ̀ka àṣọ o.
1: Facebook Jordan 105.5 FM Twitter
0: Sọ́mà.
2: Gọ́nà ọ̀pọ̀ yẹn mi láti kò ní.
0: Ẹ̀ka àbọ̀ ya.
1: Jordan 105 FM Instagram.
0: Yes, ma.
2: Bẹ́ẹ̀ni bàbá yẹn.
1: Grab Jordan 105 FM Lagos.
2: Mo kọ́ fọmọ yẹn ní èyí ṣojú lásán. Kò ń ṣojú lásán tó dà tí ó mọ bàbá láti kò kú wádé lọ́sàn ọ̀gbọ́n wá tán.
0: Kí ìyá yẹn jáde sọ́rọ̀ ẹ̀ kó gbàdúrà sí ẹ ṣé mọ́mí ọpẹ́ láti Korodú. Ṣáńkó Rashid lélẹ̀ lẹ́ ń gbọ́ lórí ètò ẹ̀tọ́ yín bó ṣe lọ ní iléeṣẹ́ Jordan 105.5 FM 09063352 Ẹ̀lú ẹ̀ka àsán o. Hello. Ẹ̀ka àsán o. Yes, ma.
2: Mrs. Ajadi
0: Latola Niyi. À ń gbọ́ yín mà.
2: Ẹ rí ọmọ yẹn. Òótọ́ ni oògùn ni bàbá yẹn lè kú. Ìtọ́jú lásán. Ọmọ tẹ ṣé ọmọ láti ní oyún láti ní oṣù méje. Kí ni ọmọ yẹn jáde sọ́rọ̀ ẹ̀ kó máa gbàdúrà?
0: Kó jáde sọ́rọ̀ ẹ̀ kó máa gbàdúrà. Ọlọ́gùn ni ẹ ṣe ẹ̀yin abiyamọ. Ẹ̀gbọ́n wọn ló gùn ni. Ṣé ó gùn ni lóòótọ́? Ṣógun ni mò ń bèrè ní àbí kò gùn. 09063352 Gẹ́gẹ́ bí ẹ ṣe bá mi dá sí lọ́sàn-án yìí. Hello.
3: Ẹ máa ká sàn.
0: Yes, sir.
3: Ààrẹ náà ló pe látàgègè.
0: Bá mi àgbàlagbà.
3: Sẹ́ẹ̀rì màmá yẹn. Ó ní àmójúkúrò lára ọmọ yẹn kó ní kó lọ bàbà bẹ́ẹ̀. Kó tilẹ̀ lọ lu bí ó ṣe ní oṣù mẹ́fà lọ́dọ̀ bàbá yẹn. A wá mọ ìwà bàbá yẹn gangan. Màmá yẹn ni kó dàbójú kúrò kó má ronú pé bóyá ìfẹ́ tóun ti ní sí pẹ̀lú nǹkan tọ́mọ yẹn ń ṣe. Ó ń yọ̀ǹda ọmọ yẹn fún bàbá yẹn pé kó máa lọ gbé lọ́dọ̀ bàbá ẹ̀.
0: Ó lọ́dọ̀ bàbá ẹ̀.
3: Ẹ̀hẹ́ láti ibẹ̀ ló ti máa kẹ́kọ̀ọ́ wálé.
0: Ẹ ṣeun Peter Raymond láti Agege.

0: 105.5.
1: Croatian with a voice for entrepreneurs.
2: Ẹjẹ́ ká jọ gba arábìnrin yẹn lámọ̀ràn lórí ohun tó lè ṣe. Àwọn ìyá wa, àwọn bàbá wa náà, wọ́n ti ń sọ àwọn arábìnrin náà ń gbọ́ wa báyìí. Wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olólùfẹ́ ètò yìí torí pé máruwa ni iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọn ò dẹ̀ yé má gbé sí i ṣùgbọ́n ẹ lè mọ̀ wọ́n ò èmi ò ní dárúkọ ẹ̀sìn ní sọ bí wọ́n ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ohun tó ń dojúkọ àwọn ìṣòro tó wà lẹ́nu ẹ̀ lọ́lọ́ yìí gangan ni mo ní kí á fi wò ó torí pé àwọn ìlàkọjá téèyàn máa ń là kọjá nínú iṣẹ́ ajé àti jíjẹ mímu rẹ̀ òun náà la tún wò pé ká tún gbèyùn wá wò ká tún rí i ká tún rí pé nǹkan ń ṣẹlẹ̀ nínú ayé o. 09060003352 tàbí 07051697910

0: Jeba bo. Jeba bo ni wa lo be again.
1: Mo daddy to ba wa lo sibe. So a ti be ma kowo kan.
0: Oh, tori owo to nko kan.
1: Mm. Bẹ́ẹ̀ ni òun wá gbọ́ láti bẹ̀. A mọ̀ ìdílé ayé bó ṣe wà lé oúnjẹ yẹfuyẹfu. Kó lọ gbé ọmọ di skul nígbà tí ò bá yọ akọgbọ́n. Òun náà mọ̀ ìdílé ayé bó ṣe ń yá gbọ́.
0: Ẹ ṣeun máa mi olórí Oyèbọ̀dé. Wọ́n ní kán mú ọmọ yín lọ sí ilé ìwé tó jẹ́ pé ibẹ̀ ni ó mọ̀ gbé. Ẹ ṣeun yá wa.
2: Tí

0: ní kẹ́kọ́lá wọlé ẹ máa gé àwọn kiri kúrò nù yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa máa fi gbogbo ẹnu sọ nǹkan tán 09060633520906003352 mo sì ń gba ìpè lápá bí àbámi sàlàwẹ̀ mo rọ́wọ́ yín o ojú òní tìyín lágbára elédùmarè gbogbo agbára àti àṣẹ ìyànà pàjà tó fi dé abúlé ẹgbà ẹ bá ń ṣètọ́jú bàmí tọ́lá ní serious hello ẹ káàsán hello ẹ bá ti pè wẹ́ bá yí ẹ̀rọ rédíò yín lọ́lẹ̀ ohun ara mi ni mò ń gbọ̀n ẹ bá ti pè mí jìnà sí rédíò yín ká lè gbọ́ àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fárábìnrin ọ̀hún kó tó di pé a lọ sí abala òwe tòní jẹ́ kí n máa kí àfà ẹ̀yin ijó ọlọ́run bàbá mò ń bọ̀ máa kí yín dáadáa hello
1: hello mpr
0: present sir
1: ọ̀nà àkó ìtumọ̀
0: ọlọ́run ló ń tò ó
1: mr maruf lọ́sẹ̀ lẹ́kọ̀ọ́
0: ẹ káàbọ̀ sir
1: obìnrin yẹn kọ́ ẹ̀kọ́ tẹ̀lé kó wọ́n jáde sọ́rọ̀ ọmọ ẹ̀ ọmọ ìgbà bàbá jáde kó wọ́n jáde náà
0: ẹ̀yin náà gbà pé ojú lásán kọ́ ni bàbá mi ṣe
1: kó wọ́n jáde fọ́lọ̀ ẹ̀ kó jáde ṣe bóbìnrin ni kó jáde ṣe kó ṣubú ẹ̀kú lára bàbá yẹn.
0: Ẹ ṣeun ẹ̀ ń gbọ́ o màmá wọ́n ní kẹ́yìn náà jáde o ẹ jára yín wọ́n ní ẹ jáde ń na àwọn àgbàlagbà ń sọ̀n hello.
2: Ọ̀nà káàbọ̀.
0: Ẹ káàsán sà.
2: Àpé ètò alájú sọ.
0: Àmì sà.
2: Alàgbà títù láti ní ara.
0: Ẹ káàbọ̀ sà.
2: Àwọn ará wa ti sọ̀rọ̀ fún àmì sọ̀rọ̀ tán. Kò kí n ṣojú lásán. Ọ̀kan jáde sí kí ìyá rẹ̀ jáde sí. Lọ́lọ́ ni ẹjọ́ ọ̀rọ̀
0: wọn. Ẹ ṣeun sà. Àwọn àgbàlagbà ń sọ̀rọ̀ wọn ni kẹ́ ẹ jáde sí i torí nǹkan tó jẹ́ kí n gbọ́rọ̀ ìwọ́ òjú wípé ìyá yìí wọn ò fiṣẹ́ tó ń ṣe ṣeré kóbìnrin máa wọ amárúwá kì í ṣe nǹkan kékeré o ẹ má jà tanra o hello.
3: Ẹgbẹ́ ọ̀sà.
0: Yes ma.
3: Mo ti sọ ìyá ti lámbẹ́
0: ẹ̀dá. Ìyá mi oyè bá mi jí láti lámbẹ́. Oye deji okay.
3: Láti lámbẹ́ jọ.
0: Okay ma láti lámbẹ́ jọ.
3: Nítorí lámá ni ó fi ìnáwó ọmọ yẹn láti
0: pàmára.
3: Oògùn ló fi pàmára.
0: Pélé
3: kí o bẹ̀rẹ̀ bàjẹ́ bàjẹ́ fọ́nkó náà jáde. Wọ́n bá ti fún ọmọ yẹn lówó wá. Nígbà tí ọ̀gá fún mi ló tó tó lámá lọ́mọ bí ó ti ṣe.
0: Ẹ ṣeun. Lágbára o ìyẹn náà tún já 09060033352 ẹ jẹ́ fi ìpèyàn kan kí n fi dánu dúró lórí abala yín ká lọ sí abala tó kàn kí n máa kí àfà mi dáadáa mùkádàmù ẹ̀yin ju ọlọ́run bàbá kò ní bàjẹ́ o sàlàwẹ̀ lónìí kí n dáadáa hello.
4: Alpha.
0: Yes ma.
4: Hello.
0: Hello mò ń kí yín ẹ káàsán o.
4: Hello sir.
0: Yes ma.
4: Hello.
0: Ẹ kó ń bi ariwo yẹn mò ń gbọ́ yín.
4: Ẹ káàsán.
0: Yes ma.
4: Mo fẹ́ dá sí tòun yẹn.
0: Ẹ à ń gbọ́ yín ẹ kó ń bi ariwo tẹ wá yẹn.
4: Ṣé ẹ rí nǹkan tó máa sọ sọ́rọ̀ ẹ ni pé kí ìyá yẹn lọ ní tòun púpọ̀. Ṣé ẹ ráwọ̀ ọmọ a máa fẹ́ràn bàbá gan. Bẹ́ẹ̀ ni a máa fẹ́ràn bàbá. Ṣé ẹ rí nǹkan tó bá ṣẹlẹ̀ tó yàn lè yòókì mọ̀. Ṣé ẹ gbà pé mi wà lọ́mọdé àti ìyá àti bàbá kò tẹ́ tí mo bá gbé dàgbàánu o. Bẹ̀rẹ̀ wá sọ pé mo ò níye dìgbà tí mo padà mọ̀ wọ́n pé wọ́n ṣe nǹkan kan lé mi lórí bàbá ni mo láìkì jù. So ọmọ máa ń láìkì fún bàbá wa. Tó o ní mo bẹ́ẹ̀ sọ fún ìyá rẹ̀ pé kí ìyá yẹn ní sùúrù. Òun wá ni pé ó máa lọ ọlọ́run ọlọ́run fi fẹ́ òun sọmọ yẹn lọ́kùn. Sọ̀tọ́nà bá ti fìfẹ́ ọmọ yẹn lọ́kàn ọmọ yẹn máa padà wá bá a. Ó fẹ́ ṣe ọmọ yẹn lọ bọ́kọ ẹ̀ ó kúkú gbogbo iṣẹ́ tó ṣe ó fẹ́ kó dàrú. Torí bí bàbá gan ò bá dá tẹ́lẹ̀ ìwà tó darí wọn máa fi wọn mọ nísìn. So kí wọ́n máa yẹ kó lọ nísìn òru.
0: Orúkọ yín máa àti ibi tẹ́ ti ń pè mí.
4: Ojú sọ lára ti sọ ní
0: ọjọ́ ìta. Ok ìyá mi ni ti ẹ ṣeun. Ẹ lájà díẹ̀.

0: owó wa tòní ní ẹjẹ́ sójú òpólẹ̀ fáwọn ọmọ iléèwé àwọn class student mi fún tòwe owó tòní rèé tí yorùbá bá ní agbára wo ló wà lọ́wọ́ igbá agbára wo ló wà lọ́wọ́ igbá hello ẹni àkọ́kọ́ wọ́n ti lọ 09063352 agbára wo ló wà lọ́wọ́ igbá dash dash dash dash dash agbára wo ló wà lọ́wọ́ igbá gbogbo alamọ̀ nǹkan tó ń pè ní igbá hello ó ṣe wá ń já dànù báyìí 09063352 tàbí 07051697912 òun ni ojú òpó eléyìí tí ẹ fi bá wa dá sí azaki bí ókè. Hello.
1: Hello.
0: Ẹ káàsọ̀ ẹ yí rédíò yín lọlẹ̀. Yes ma.
1: Ọmọ tó wà lára.
0: Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí.
1: Mrs. Aliu láti ìjù.
0: Mrs. Aliu.
1: Láti ìjù.
0: Láti ìjù. Ó yẹ parí òwe yẹn.
1: Ọmọ ọmọ tó wà lára igbá.
0: Wọ́n ní agbára wo ló wà lọ́wọ́ agbára wo ló wà lọ́wọ́ igbá.
1: Lọ́wọ́ igbá agbára tàbí kó ẹgbà sí tàbí gbé nǹkan sí.
0: Agbára ká fi kó nǹkan sí ẹ máa bá mi bọ̀ ẹ ṣeun máa mi Mrs. Aliu láti ìjú ìṣàgá àbí ìjú ọ̀tà mi mọ̀ bọ̀ ṣùgbọ́n ìjú ìgbọ́n ìjú ìṣàgá náà ló pọ́púlà jù ẹ ló ẹ káàsán o yín ní ìṣẹ̀lẹ̀ báyìí 09063352 nọ́mbà tí sì ń pè alàgbàṣítù ni alàgbàṣítù kí ló ṣe nọ́mbà yín orí pé kò dúró kò fẹ́ dúró nọmba yóò fẹ́ bójú ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ kan náà 09063352 agbára wo ló wà lọ́wọ́ igbá mọ́mí ọpẹ́ mò ń retí ẹ̀yìn náà àwọn student mi nu bàbá mi mọ̀rúfù láti alákọ̀ọ́kọ́ àti bàbá mi tí wọ́n máa ń pè láti oṣòdì gbogbo yín ẹ̀yìn olówe hello. Ẹ yí rédíò yín lọlẹ̀ bóyá ẹ̀yin gan-an lẹ̀ ń fà tí ò fi dúró hello. Hello. Ṣẹ̀rí báwọn. Àyìn ẹ̀yin gan-an lẹ̀ ń fà tẹ́ bá ti pẹ́ máa jìnà sí rédíò yín. Gbogbo wa náà láti mọwọ́ iléeṣẹ́ rédíò wa yìí. Ẹ ti mọ̀ pé ariwo gbúdọ̀ pọ̀ jù nílé láǹfààní láti gbé àwọn ìpè bẹ́ẹ̀ kì í jẹ́ kétò dùn. 09063352 0906063352 tàbí 07051697912
1: ọlọ́run lè gbá mi ju kótó kété lọ.
0: Kí lẹ pé?
1: Ọlọ́run lè gbá mi ju kété lọ.
0: Tó ní òun lè gbá mi ju kótó lọ.
1: Kété.
0: Ok. Tó lóun lè gbá mi ju kété lọ. Ó dà ẹ ṣeun alàgbàṣítù ẹ máa bá wa bọ̀. Wọ́n ní tó lóun lè gbá mi ju kété lọ dà. 09063352
2: hello
0: ẹ káàsán o.
2: Ẹ káàsán.
0: Ẹ máa yí rédíò yín yẹn lọlẹ̀ mà kí ló kọ́ yín àti ibi tí a ti ń pè. Hello ma.
2: Orúkọ wa.
0: Hello. Ẹ káàsán sà.
3: Ẹ káàsán o.
0: Yes sir.
3: Ẹ bá mi tó yẹn mú Mr. Moruf láti alákòókò.
0: Ok Mr. Moruf láti alákòókò agbára wo ló wà lọ́wọ́ igbá.
3: Agbára orí wà lọ́wọ́ igbá. Tó lóun lè gbọ́n mi ju kété lọ.
0: Ó dà ẹ máa bá mi bọ̀ 09063352 tá ló wà bẹ́ẹ̀ you are welcome. Ami ope.
4: Emi no.
0: E ba yin radio yin le yes ma.
4: Ami agbara wa lowo lowo igba.
0: Mm.
4: E je tele agba titu.
0: Agba titu.
4: To lo le gbami ju kete lo.
0: To lo le gbami ju kete lo.
4: O ta. E te ba so ni mo so. Te ba ti gba ni mo gba.
0: Se mi emi o ba yin pa eyin le npa ri owe.
4: E ta ba ko le.
0: Ile mete le wa. Ami ope wa re si mi.
4: Ebi number 1.
0: O da ko si wa la. E ba mi to bo. Agbara die eh agbara wo lo wa lowo igba eh awon agba ma nso be ba wa pa yo we won elo
4: elo ka so
0: yes ma
4: ah elo da wo le le ko pa ola
0: eh igba kokon te pe lele
4: o ti wa sa re ko ti wole
0: e de ti wole lo ninu yan ya mi e mo wole titi lai lai
4: amuya lai
0: kilo ko
4: Mrs. Bakari
0: lati agege bawo loja iroja wo le nta
4: fashion designer ni wa ran so
0: ah amuni dara
4: ada po aro
0: e ma ran so okunrin
4: e ba ti wa
0: okay mo ni mc kan ni next month so eyin le ma ba mi ran so mi
4: o po ala
0: side bo shop yin wa ka wa patronize yin
4: agege ni pero tai
0: pero
4: Ben,
0: ah, mo lawon eyan si pero yen. Mama T, e ma mo Mama T fashion designer.
4: Ah, ola mi se mi.
0: Eh eh, oya e ba ki won NMC ra won ni e ma ki won.
4: O da.
0: Yes.
4: O
0: da. Ah, ti wa la gege ni e sa mo. Omo bi ki bi NMC ra. Sadugo re de de si ni bo mi. Leyan si gbogbo bi ki bi. 09063352 Ona ni e fi da si to we ta mu wa. Hello.
5: Hello, e ka so.
0: E ka so sir.
5: E so so.
0: Yes sir.
5: Mr. Vivo Kwade lati paja yo fo.
0: Baba owe.
5: Ah. E ma so mi lenu.
0: E ayi mo we. O ye ba pa re yun.
5: E ni le ko wa.
0: Ah.
5: E ni la n tele. O lo ni. O lo la ma ko le.
0: O lo ni sir.
5: Oya mo
0: gbo won ni agbara wo lo wa lowo igba
5: agbara wo lo wa lowo igba
0: mm
5: to lo wu oja wo lo
0: to lo wu oja wo lo mm
5: ben
0: mm baba e ma baba eh Mr. Vivo Kwade e se won lai bi te gbe mi lohun hello hello
6: kan si rawo
0: present ma
6: wa se yen la to gunjo
0: mami e ra ma
6: pa ka se yen
0: ami edumare
6: me se ka le ju me ra n pe yen ni
0: won ni agbara wo lo wa lowo igba
6: agbara wo lo wa lowo igba
0: mm
6: e agbara wo lo lo wa lowo igba ko le wu wo ja wo lo
0: ko le wu wo ja wo lo mm Igba wo jawo la awo jugba e ma ba n be to bo ma mi ha ni ni eh alo abe hello
6: hello sa e ku jale ta o
0: awa ni yen o
6: ada n so la jala to fi gbugbu
0: ma mi daada
6: a je omo nko
0: o wa e je do mama first time caller lo ti travel lo ti lo canada to so ni
6: be ni
0: ah adupe o kan ba ra nkan bo
6: Ela asero.
0: Iya mi dada nu e ma ba nki won. Oye ba pa ri owe yen.
6: Ki le so lo ru se wu
0: bi. Won ni agbara wo lo wa lowo igba.
6: To lo wu oja wo lo.
0: To lo wu oja wo lo. Ah. To. Ibi dan yin na to sinu. E ma ba wo. Mm, e seun. Ma mi madam Solaja lati gbogbo. 09063352. Hello somebody.
7: Hello.
0: E ka so e ba gbohun soke. Ki le pe?
7: Ajadi
0: lo ko Mrs. Ajadi lati Olani yi.
7: Ben.
0: E ka bo, o ye ba pari owe yen.
7: Ba ko fun ja.
0: Won ni agbara wo lo wa lowo igba.
7: O lo wu oja wo lo.
0: Eh. O da, e ma ba mi bo. Mm. Hmm. Bere, bere. Le, le, le. Le, le, le, le. Awon yan gan tele ra won. Hello.
8: Hello.
0: Yes, ma'am.
8: E ka so so.
0: Yes, sir. E ba n gbe call yen tabi ke pa. Oya oruko ya tabi tabi.
8: Oya wole lati Sango.
0: Mrs. Oyewole iya mi oya.
8: E agbara wo lo wa lowo igba to o ba
9: tọlọrun fẹ kò ní lè gbọn mi ju kété lọ lódò.
0: Tọlọrun lè gbọn mi ju kété lọ lódò.
9: Bẹ́ẹ̀ni.
0: Ó dà ẹ máa bá mi bọ̀.
9: Ó dà.
0: Sara wẹ̀ ṣe ń gbọ́. Lẹ́yìn náà láyà ẹ wọlé. Jerry Williams tó o bá mòwe pè wọlé. Akọgun ní Jíbówú tẹ bá mòwe ẹ pè wọlé. Ọmọ Ibo tó bá gbọ́ Yorùbá dáadáa báhun kó yẹ kó mòwe. Hello. Hello.
10: Hello.
0: Ẹ ti wà ń bẹ́ ẹ bá ń sọ̀rọ̀.
10: Orúkọ ara ni Kingdom Silas Sani Balogun.
0: Kildor tàbí kí lẹ pè é.
10: Kingdom Silas Sani Balogun.
0: Láti Sani Balogun. Ó yá ẹ bá wa parí òwe yẹn.
10: Agbára ìwé àlọ́wọ́ ọgbà tó lè wo ìjà wo lọ.
0: Tó lè wo ìjà wo lọ. Ẹ ṣeun máa mi. Ẹ máa bá mi bẹ́ tó bọ̀. Àwọn èèyàn gbọ́ Yorùbá. Màá kọ́ Yorùbá lọ́dọ̀ yín. Àwọn òwe yìí rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. 09063352. Hello somebody. Ẹ ká san o.
11: Ìtàrí máa ní kò látàrí kéèké.
0: Bàbá mi dáadáa.
11: Ẹgbẹ́ ká gbọ́
0: o. Wọ́n jẹ́ kẹ́yìn bàbá òwe tètè wọlé báyìí.
11: Ọ̀gbìn bo.
0: Agbára wo.
11: Ẹgbẹ́ wa ni wọ́n fẹ́ gbìyànjú ni.
0: Agbára wo ló wà lọ́wọ́ igbá.
11: Agbára wo ló wà lọ́wọ́ igbá. Tọ́wọ́ náà ó lè gbọ́ mi ju kété lọ lódò.
0: Ó dà. Ẹja máa wò bọ̀. Mami Peter Raymond láti Agege 09063352. Agbára wo ló wà lọ́wọ́ igbá. Agbára wo ló wà lọ́wọ́ igbá. Òun náà ni òwe wa tò ní. Hello.
12: Hello.
0: Yes sir.
12: Gbọ́lá láti Aláòkọ lọ́sọ̀rọ̀sọ.
0: Mr. Gbọ́lá láti Aláòkọ.
12: Bẹ́ẹ̀ni sá. Ẹ bá mi pé owó ẹ sá.
0: Wọ́n ní agbára wo ló wà lọ́wọ́ igbá.
12: Agbára wo ló wà lọ́wọ́ igbá tó lè ń wú ojú àwo oúnjẹ lọ.
0: Tó lè ń wú ojú àwo oúnjẹ lọ.
12: Àwo.
0: Àwo. Ok, tó lè ń wú ojú àwo lọ. Mo bẹ́ẹ̀ fún oúnjẹ sí ni. Mbà ní ṣé ìyànná gbé sínú ẹ̀ ni àbíjọ̀lọ́ fry sí. Bàbí Gbọ́lá ẹ máa fi tó bọ̀. Ètò yìí wà fún entertainment àti ọgbọ́n àti òye ó kúnnú ẹ̀ ló.
13: Ẹ̀rọ ọ̀tà.
0: Yes ma, ẹ bá yín rédíò yẹn lọlẹ̀.
13: Ẹ̀rọ ọ̀tà.
0: Yes ma, ẹ bá yín rédíò yẹn lọlẹ̀, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
13: Ẹ máa gbẹ́jọ ṣàpẹ́.
0: Ẹ kí lorúkọ yín mà. Ok, ìyá mi òye déjì láti Lambe Junction. Ẹyin tèmi ní Lambe nù.
13: Agbára àwo ló wà lọ́wọ́ ọba.
0: Igba.
13: Tó bọ̀ lọ́gbà mi fi tètè lọ lóko.
0: Kódà ẹ máa bá mi bọ̀ mọ́ mi òye déjì láti Lambe. Ẹ bá ṣètọ́jú Century lápá bẹ̀rùn. Ọmọ bàbá aláàgọ́ olórin nù. 09063352. Hello. Hello sir.
14: Agbára.
0: Ẹsẹ̀ ẹ bá ń gbóhùn sókè díẹ̀.
14: Agbára ìwọ ló wà lọ gba tẹ́lẹ̀ sọ́kòsínà bá máa gbóhùn bí odó.
0: Ó kọ yín.
14: Láti Àfọ̀bàjẹ́, Agbègbè láti Àfọ̀bàjẹ́.
0: Kí lẹ pé?
14: Agbègbè láti Àfọ̀bàjẹ́ ọ̀tá.
0: Ok, lọ́tà, ok, Àfọ̀bàjẹ́ ọ̀tá, ok, ok.
14: Ẹni kọ́kọ́ iṣu sínú nǹkan máa gún òun bí odó.
0: Agbára ló wà lọ́wọ́ odó tó ní kọ́kọ́ iṣu sínú òun kan máa gún òun bí odó. Ẹ ṣeun ẹ máa bá mi bọ̀. Irin náà rhyme.
15: Tí ó tó.
0: Ó tẹ̀lé díẹ̀.
15: Má lọ pè.
0: Ó súnmọ́. Téèyàn bá fi kọrin, téèyàn tó bí lyrics. Yóò jáde. Agbára ló wà lọ́wọ́ ìgbà tó ní kọ́kọ́ òun sí kọ́kọ́ iṣu sínú òun kan máa gún òun bí odó. 09063352. Èmi ń ṣẹ̀fẹ̀ ń tèmi ní o, ń sàwádà ni o.
15: Sẹ́ni wọn ò ṣọ́ràbẹ̀ ènìyàn ọ̀run. Àjọ wọn ni sẹ́ni wọn.
0: 09063352. Bá a sílé eléyìí lórí ètò ìwà ètò yín bó ṣe ń lọ.
15: Ṣé mo mú ìrẹ̀ òde?
0: Agbára wo ló wà lọ́wọ́ igbá? Igbá Remi, agbára wo ló wà lọ́wọ́ igbá? Ẹ bá wa parí ẹ̀, òwe tò ní nìyẹn. Ẹ ń bá láyà kó ṣe kí ni ko ganu si ko pari e owe to ni niyan ti kaadi wa latodo egbon mi ola niran egbon mi daada ola wale ola niran god bless you gbogbo first tack awon agbara atase awon ti won sise electrician niyan e fe fana si office yin e fe fana si le ise to yan laayo o niyan iru ise wo le yin na se e je ka gbe laruge e je ka ba yin polongo e fun gbogbo aye ki won mo wi pe lotito lododo edun ore eyin na so 09063352 agbara wo lo wa lowo igba hello e ti wa nbe awon mo pa awon ti wole

0: Igba na fi memu. Igba na fi gope. Igba le dan lo laye. Igba ni ezo tan je. Igba ni ogorun meji yen lo. Iro na ayire do yen lo le.
1: Eyin tayo lati korodu.
0: Ki le pe?
1: Eyin tayo lati korodu, eyin tayo.
0: Demi na tayo sa.
1: Bẹ́ẹ̀ni o, ẹ̀yà láti kọ̀rọ̀ odó o, ẹ̀yà sọ́fà ẹ̀kú iṣẹ́ o,
0: láà
1: pẹ̀lú yín o, afẹ́ dá sí òwe yẹn ni o.
0: Ó yẹ bá ń parí òwe yẹn bàbá.
1: Agbára wo ló wà lọ́wọ́ igbá tó lóun lérú ẹrù ju agbọ̀n.
0: Tó lóun lérú ẹrù ju agbọ̀n lọ.
1: Bẹ́ẹ̀ni o,
0: ẹ ṣeun ẹ máa bá
1: mi. Ẹ
0: ṣeun, God bless you. Yes, ilé iṣẹ́ Jordan FM bá a ṣe ń polongo entrepreneur náà là ń polongo àṣà àti ìṣe ẹ̀ló. Ẹ má ṣe báyìí náà, ẹ bá ń yí rédíò ẹ lọlẹ̀ náà. Orúkọ yẹn Mr. Sunday láti Àjìyàn. Ẹ ṣeun.
2: Àjìyàn,
0: ok. Ok, Àjùwọ̀n, ẹ má bínú, èmi ò mọ àdúgbò ni Àjùwọ̀n. Ẹyá ẹ bá ń parí ìwé yẹn, agbára wo ló wà lọ́wọ́ igbá?
2: Tó lè òun lè ṣe iṣu jiná.
0: Tó ní òun lè ṣe iṣu jiná.
2: Ó lè wá ṣe iṣu
0: jiná. Igbá ò sì lè ṣe iṣu jiná lóòótọ́, mélòó la rẹ̀? Ẹ ṣeun jàre bà mí. Bàbá gọ́rẹ́ ẹ̀yà kọ́gbọ́n ni à ń kọ́ra wa náà ni. Ṣùgbọ́n ẹja máa bá bọ̀, ó ṣeéṣe ká ríyàn tí ó gbà dáadáa. 09063352. Agbára wo ló wà lọ́wọ́ ìgbà? Hello.
2: Hello.
0: Yes sir, yes ma. Àmọ́ mi.
2: Agbára wo ló wà lọ́wọ́ ìgbà? Tó ń fapẹ̀rẹ̀ sákọ.
3: Go at www.jordan105.
0: Don't fear, Pere Shako. Ẹ ṣeun.

àìpè kankan mọ báyìí báyìí báyìí ṣùgbọ́n ìdáhùn sí òwe wa tò ní ṣe ń fún wa ìdáhùn sí òwe wa tò ní tọ́ bá ní agbára wo ló wà lọ́wọ́ ìgbà.

0: agbára wo ló wà lọ́wọ́ igbá tó fẹ́ fi gbọ́n omi òkun lágbọ̀ngbẹ̀ bọ́ ṣe máa ń parí ẹ̀ nìyẹn wọ́n á ní agbára wo ló wà lọ́wọ́ igbá tó fẹ́ fi gbọ́n omi òkun lágbọ̀ngbẹ̀. ó ká mi lára ṣá kò sí ẹnì kankan tó gba ìbéèrè mi lọ́sàn-án ó dùn mí gan-an. owó yẹn dẹ̀rọ agbára wo ló wà lọ́wọ́ igbá tó fẹ́ fi gbọ́n omi òkun lágbọ̀ngbẹ̀. gbogbo àwọn kan báyìí máa ń dùn mí wọnú akínyẹmí ara ni àwọn òwe tó rọ̀ báyìí mo máa mú wá sórí ètò ó dẹ̀ kà mí lára ṣá.
1: ayé rẹ dídùn wà fún.
0: ọ̀dà ẹja tún agbára dì fún tíjọ́ mi àwọn pàtàkì lọ́wọ́ razak adéjàre òun pẹ̀lú amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ peter ọláníyì àwọn tèmi inú tájọ́ ń ṣe nílẹ̀ agodo lọ́sàn-án tòní. ọwọ́ pàtàkì lọ́wọ́ engineer morgan peter òun ló wà nílé agbára gangan tẹ́ tí ń láǹfààní láti mọ gbé wá ní wikibi àwọn tí wọ́n jẹ́ engineer wa nìyẹn tí wọ́n mọ́nítọ̀ àwọn transmitter kankan wa kò ní sú gbogbo wa kò ní rẹ̀yìn
1: o.
0: àwọn ọlọ́jẹ́ kẹ́yìn ó mọ rírì ẹyẹ ẹ̀gbọ̀n tọ́lọ́run bá fi sá wa lára kádúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá lọ́gàá náà iléeṣẹ́ ìpátápátá pàápàá jùlọ aláṣẹ àtolúdarí iléeṣẹ́ jordan 105.5 fm tó fi dé àbújá ọmọọba láńre johnson. ọjọ́ sátidé ni ọjọ́ bí ọ̀gá wa láńre johnson wọ́n tún lé ọdún míì kún ọdún tí wọ́n ń lò lọ́wọ́ ọdún wọn tún ti lé mi ẹ sì pẹ́ ju mọ́pẹ́ lọ ẹ pẹ́ ju olúmọ̀rọ̀ kí lọ ẹtẹlẹ igbó ẹtẹlẹ itọ àràgbóhun ti gbin àràgbóhun ti jàpọ̀ dọdún làárọ̀ rúgbọ̀ dọdún làárọ̀ àwùsà dọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ láàrin johnson ọ̀gá wa ẹ kú oríire ọjọ́ bí yín tẹ́ ṣe lọ́jọ́ sátidé ọ̀pọ̀ lẹ́ṣẹ̀ nínú owó nínú ọlá nínú ẹ̀mí gígùn àìkú ti ń ṣe baálé ọ̀rọ̀ ipá ò ní pin yín ara pápá làbẹ́tu ibi gìlọ̀gìlọ̀ làbẹ́kùn nkankan ò ní sẹ̀mí lágbára ọlọ́run ọba. orúkọ gbogbo àwa oap iléeṣẹ́ jordan fm lèmi mc rawa mo fi kí ọ̀gá wa pé wọ́n kúrò rí ọjọ́ bí wọ́n tí wọ́n ṣe lọ́jọ́ sátidé happy birthday to you in aria more years to come. ìyẹ̀rú ọ̀kín mo ń lọ lọ́sàn-án ní ìlọ́kí ń padà wá lọ́la ni lágbára elédùmarè torí pé a máa bẹ ọbẹ níbẹ ṣọ àtẹlẹsẹ abẹnuwò ẹ ń bá ní mi níwá òun ní ní débá iwájú iwájú lójúgun gbé iwájú iwájú là á máa lọ òkè ní sánmọ̀ dúró sí òkè òkè là á máa wọ ẹ ń bá ní ajábọ́ ni ó máa wálẹ̀ ẹjẹ́ agbájú mọ́ṣẹ́ wa o ẹ má jà fi ṣe ṣeré o

ara sọ pé ká má ga ọ̀nà ju ẹ̀ lọ́nà ọdún kan péré péré ó ṣàn pọ̀ máa níwẹ̀ nílé nílé tó bá jẹ́ mi ni wọ́n mo máa gbà fún ọ̀gá lọ́gá ó máa jẹ́ àní ọgbẹ́ fún gbígbé family first money next mo make history for free money invest in business fake tech with ticket to me ọgbọ́n òṣìṣẹ́ tó bá lọ owó kò tọ́jú ẹbí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀ má fi ṣèṣekúṣe tó wọ́ bá pọ̀ kó yá fi kan múlẹ̀ múlẹ̀ the boys good àpà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò nìṣán bò wọ́n lẹ́nu níbẹ̀ níbẹ̀ irọ́ ni wọ́n kàn fẹ́ dá sílẹ̀ tọ́ bá dálẹ̀ wọ́n máa fi ẹ́ sílẹ̀ ẹ̀ lọ.

0: yìí ìgbédìde pẹ̀lú wùlé olórun alaye prophet peter b oladejo glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wùlíì wákàtí ìgbédìde wùlíì peter b oladejo glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yìí sì wà lónìí
1: gbogbo abiyamọ pẹlu gbogbo ọmọ ológun ló máa jàjàbọ nínú àdúrà oní wákàtí mẹrìnlélógún 24 hours with God.
2: Ikú ọgbọdọ pa mí lọmọ.
3: Ewọ ikú ọgbọdọ pa mí lọmọ.

0: nínú ìrìn àjò mi bí wòlíì àti àlùfáà mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ tó ń gbàdúà àbí tó ń la nǹkan kọjá wọn mọ nǹkan tó bẹ̀rẹ̀ àlàkọjá wọn àwọn àdẹ̀mọ bí wọ́n ṣe fẹ́ áńdù ẹ̀ tàbí kí wọ́n dojúkọ àlàkọjá yẹ gbogbo ìṣòro tó o bá rí láyè ó níbi tó ti bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ yẹ ó dẹ̀ ní solúṣọ ẹ̀ gbọ́ mi o ó ṣe pé mo fi dẹ́rù bà ọ́ kì í ṣe gbogbo ogun o làdúà máa ṣe bẹ́ẹ̀ ni sà àwọn ogun kan wà tí ò ní ìdò àdúà àwọn ogun kan wà tó dẹ̀ kọjá agbára àdúà àwọn ogun kan wà tó kọjá àwọn wòlíì kan àwọn ogun kan wà tó jẹ́ wípé ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ bó o bá mọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ o ò ní lè gbàgbà yọrí àdúà lórí wọn gbọ́ mi tó bá jẹ́ wípé òun gbàdúà lórí ogun tó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ó ṣe mistake o ó ṣe mistake gan àwọn nǹkan tó yé mi rèé nígbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò mi mo gbàdúà títí ó tó stage kan mo bèrè pé sí ọlọ́run kì í gbọ́ àdúà àfìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń bèrè lọ́wọ́ ọlọ́run pé olúwa báwo ni mo ṣe fẹ́ ní testimony lórí ìrìn àjò mi gbà yẹn lolúwa fi òye ọ̀rọ̀ yìí wé mi gbọ́ mi ogun tó bá ẹ wọlé ọkọ ó lè má jẹ́ ogun tó jẹ́ wípé àdúà ló ràn ìgbésẹ̀ kan ló ràn àwọn ogun kan wà tó jẹ́ wípé ìgbésẹ̀ wo ló máa kàn gbé tó máa yí nǹkan padà gbọ́ mi ogun tí àìmọ̀ kan bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ogun tí àṣìṣe bẹ̀rẹ̀ ogun tí àṣìṣe bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ogun tí ìpìlẹ̀ bẹ̀rẹ̀ ogun tí ìpìlẹ̀ bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ogun tí àjẹ́ bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ogun tí èpè bẹ̀rẹ̀ ogun tí èpè bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ogun àrìnàkò ogun àrìnàkò ó yàtọ̀ sí ogun ojú àlá ogun ojú àlá ó yàtọ̀ sí ogun àtẹnujẹ ogun àtẹnujẹ ó yàtọ̀ sí tí ènìyàn kò láti ọ̀dọ̀ rẹ bó o bá mọ ibi tí ogun ẹ ti bẹ̀rẹ̀ àti gbàgbà yọrí àdúà máa le mo rí ọ̀pọ̀lọpọ̀ tó ń bèrè pé ṣé ọlọ́run kì í gbọ́ àdúà ọlọ́run sì ń gbọ́ àdúà àwọn nǹkan tí mo rí ni mo mọ̀ pé ọlọ́run sì ń gbọ́ àdúà àlàsílẹ̀ ogun ló mọ̀ àti bó o ṣe fẹ́ bọ́ nínú ogun ó ló mọ̀ ẹlẹ́ẹ̀kejì bíbélì wípé ohun ìjà wa kì í ṣe nípa ti ara ṣùgbọ́n ó ní agbára nípa ti ọlọ́run láti wo ibi gíga palẹ̀ gbọ́ àwọn ohun ìjà tá a fi ń ja ọjà ogun ẹ̀mí tàbí ogun àyànmọ́ kò kí ṣe àdúà nìkan àdúà àtàwẹ̀ nìkan kọ́ rárá àwọn ogun kan wà tí ò nílò àwẹ̀ tó kàn jẹ́ wípé ọ̀rọ̀ ẹnu ẹnìkan ò ló nílò àwọn ogun kan wà tó jẹ́ wípé kò nílò ọ̀rọ̀ ẹnu ẹ àdúà orí wòlíì nìkan tàbí òróró orí wòlíì ò ló nílò àwọn ogun kan wà tó jẹ́ pé o ò nílò àdúà wòlíì o ò nílò àdúà ẹnibodè àdúà àwọn ọmọ wẹ́wẹ́ ò ló nílò ẹ gbọ́ tí sàmù wípé láti ẹnu àwọn ọmọ ọmú àti àwọn ọmọ ọwọ́ ni ìwọ́ ti ṣe ìlànà agbára kí ọ̀tá olùfisùn kí ó lè dákẹ́jẹ́ so bó bá ń jagun ọ̀tá olùfisùn ọmọ ọwọ́ àti ọmọ ọmú ó ló ogun yẹn lè ṣẹ́ gbọ́ mi dáadáa sà àwọn ogun kan wà tí wọ́n ń pè ní ogun alágbára ogun yẹn ó le le ju àdúà rẹ lọ àwọn ogun kan wà tó jẹ́ wípé bó o bá gbàdúà títí bí pé ò gbàdúà gbani gbọ́ dáadáa ogun tó jẹ́ wípé ìpè alágbára ló ṣe bó o bá ń gbàdúà ó máa lè ẹgbọ́ ilé ìsà nígbà tí ọ̀rọ̀ mi dojúrú tán pátápátá olúwa wípé ó dìgbà tí mo bá lè mọ orísun ibi tí agbára ọ̀rọ̀ tó jáde sí mi látẹnu àwọn alágbára ilé bàbá mi ó dìgbà tí mo bá mọ orísun agbára ẹ ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ń ṣe ìwádìí agbára àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ìgbà tí ọ̀rọ̀ mi dé stage kan olúwa wípé àfikún borí ìkọ̀kọ̀ ìyá ẹ tó bá borí ìkọ̀kọ̀ ìyá ẹ ìgbà yẹ olú máa bọ́ lọ́wọ́ ogun gbọ́ mi bó bá ń ja ogun tọrọ wípé ogun yẹn máa ṣẹ́ pẹ̀lú àdúà ó ń ṣeré ni o mi ò wá láti confuse yẹn mi ò dẹ̀ wá láti ta ọ lọ́kàn rú mo wá láti sọ fún ọ wípé ogun gbogbo kò bá àwẹ̀ lọ gbogbo ogun kò bá ìṣọ́òru lọ gbogbo ogun kò bá àdúà orí òkè lọ àwọn ogun kan wà tó jẹ́ wípé ìgbésẹ̀ wòlíì ló máa gbé o ní nídìí àtijà tó ka bíbélì ni àwọn àlàsílẹ̀ kan wà nínú bíbélì táàrí orí ẹni tó ní ogun tó jẹ́ wípé ó lọ bá wòlíì wípé lọ yá ìkòkò ọ̀tọ̀lẹ́ni tó ní ogun nígbà tí àwọn kan sọ àkénù wòlíì gbé ìgbésẹ̀ míì bẹ́ẹ̀ ni ogun ò jọra o lè lo nǹkan láti jọra so mọ bí tó gun ẹ ti bẹ̀rẹ̀ so mọ tó fà tó fi ń la àlàkọjá ìkọjá alẹ́ wòlíì ni ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ wòlíì. wòlíì ni ọsẹ tó ọlọrun máa ta ìmọlẹ sí ogun tó ń jà ọ mo bẹrẹ fún ìmọlẹ ọrun mo bẹrẹ fún agbára ọrun mo bẹrẹ fún májẹmú agbára pé kí ọlọrun ọrun kó ta ìmọlẹ sí alakọjá ẹ alakọjá tó le mọ alakọjá tó sọ ọ di ẹdọ arẹ lẹ alakọjá tí ò jẹ kó rí ọnà lọ alakọjá tó lágbára ju àdó arẹ lọ alakọjá tó lágbára ju àwọ rẹ lọ alakọjá tó lágbára ju sọrù ẹ lọ orúkọ jésù olùbàlà kí ọlọrun kó ta ìmọlẹ ní àwọn ogun kan wà tó jẹ wípé o lè jà pẹlú àdúà bẹẹ ni o bá gbàdúà jù bẹẹ o bá gbàwẹ jù bẹẹ ogun yẹn ò lè ṣẹ ẹ gbọ ilé ìsà olúwa wí fún mi pé ogun kan wà tí ò lè ṣẹ láyé ẹ àyàfi tó o bá wọnú májẹmú torí ọwọ májẹmú ló le ẹ gbọ ilé yìí olúwa wí pé ogun májẹmú ja ọpọlọpọ wọn fẹ fi àwẹ gbà rárá ìgbà tí ogun májẹmú jà mí olúwa wí pé ó dìgbà tí wọn náà bá wọ májẹmú tó lágbára jù bẹẹ lọ ẹ gbọ ogun pẹpẹ ń jà mí olúwa wí pé wá pẹpẹ tó ju pẹpẹ lé bàbá ẹ lọ kó dẹ lọ sọmítì síbẹ kó má gbàdúrà ńbẹ kó má tẹlé ẹni yẹ ìgbà yẹn ló máa rí ìgbà tí iṣẹ ìránṣẹ mi dúró olúwa wí pé wá wòlíì tí mo ràn lọwọ olúwa tiẹ sì sọ fún mi pé lọ bá wòlíì báyìí báyìí kó dẹ máa kẹkọọ lábẹ ìgbà yẹn ni iṣẹ ìránṣẹ máa nítumọ ìtòmọdì tó fi jẹ wípé ayé mi bẹrẹ sí nítumọ mo mọ ibi tó yẹ kí n yà mo dẹ mọ ibi tí ò yẹ kí n yà gbogbo ẹyin tẹ ń dààmú lórí ìrìn àjò ayé yín gbogbo ẹyin tẹ ń dààmú lórí ìrìn àjò ògo yín gbogbo ẹyin tẹ ń dààmú lórí ìrìn àjò àwọn ọmọ yín gbogbo
1: on social media facebook
0: jọrọ ẹyin tẹ ń dààmú lórí ìrìn àjò iṣẹ yín gbogbo ẹyin tẹ ń dààmú láìrí olùrànlọwọ gbogbo ẹyin tẹ ń dààmú láìrí ẹni ṣàánú yín gbogbo ẹyin tẹ ń dààmú láìrí ẹni dìde sí yín pé ẹ bọ lọwọ ògo ó yá gbogbo yín pátápátá kí ọlọrun kó ta ìmọlẹ sí ọrọ yín ó lè fi ara ẹ wé ẹnìkan bẹẹ ni sà ẹ gbọ lára nǹkan tí mi ò kí ṣe nínú iṣẹ olúwa ó ní pé kí n máa kọǹpí ara mi mọ pásítọ kan mo gbàdúrà mo rí wòlíì kan tí ọlọrun ràn lọwọ tó jẹ wípé kò gbàdúrà kì í lórí òkè kì í lọ sóòrù kì í ṣe sóòrù ṣùgbọn iṣẹ olúwa ń ṣe lọwọ ẹ kó dẹ gbàdúrà olúwa kí ló dé tó fi ṣe olúwa wípé ohun tí mo fi mú orúkọ ẹ gòkè tí mo fi jẹ kó dé èèyàn láyé ó ní wípé ìyá ẹ ra magafón fún àwọn tó ń ṣe iṣẹ olúwa lábúlé wọn nígbà yẹ gbogbo owó tí ìyá ẹ ní òun ló kó tó lọ fi ra àwọn nǹkan tó fi ń kéde ìrere fún àwọn tó ń kéde ìrere pé olúwa wá sọ wípé òun mú ọkan nínú ọmọ ẹ òun jẹ kó dákè ẹsà bẹẹ bá ń bárù wòlíì bẹẹ competit wàá dákú ayé ẹ máa bàjẹ ẹ gbọ eléyìí sà ọkan nínú àwọn ọrẹ mi kan náà tá a tó jọ ń gbàdúrà olúwa wípé òun ṣòun ló ní òróró tó wà lórí ẹ ìyàwó ẹ ló ní òróró ṣùgbọn torí pé mò ń wò fẹ kí ìyàwó ẹ ò kú ṣáájú ọjọ ẹ olú jẹ kó ń gbé òróró ẹ lórí ọkọ ẹgbọn àwọn tó dìde nìyẹn o àwọn tèmi mọ nìyẹn o àwọn tí mo bá rìn nìyẹn o ọkùnrin kan lọ sórí òkè bá ṣe ń gbàdúrà olúwa wípé orí òkè tá a wà yẹn kọlọ rẹ wà pé kó lọ wìdúrà gbogbo owó tó ní kó lọ sí orí òkè kan ní èkìtì olúwa dárúkọ ẹ fún mi olúwa ní ọmọ mú lọ sórí òkè kan lẹkìtì gbogbo wòlíì tó bá bá lórí òkè yẹn kó fún wọn lówó pàdétà tá a dé orí òkè yẹn abá wòlíì mẹrin arúgbó àgbàlagbà olúwa wípé kó fún wọn lówó torí pé ìgbẹ́dìde ẹ ó wà lára àwọn wòlíì yẹn pé tí ò bá ṣe bẹ́ẹ̀ kò lè le dìde ogun tó ń jà yìí torí pé kò lè ṣe ẹ tó fẹ́ mú ọlọ́run lékè tó fẹ́ mú àwẹ̀ lékè tó fẹ́ mú àdúrà lékè ṣé ló mọ nǹkan tó yẹ kó ṣe ìmọ́lẹ̀ yẹn ni màá máa tàn fún ẹ láti òní lọ lálẹ́ yìí màá máa tàn mọ́lẹ̀ pé kí ló lè ṣe tí àdúrà rẹ̀ á fi gbà kí ló lè ṣe tí ogun rẹ̀ á fi ṣe nǹkan kékeré ló bá kan jẹ́ mọ́ ọ lọ́wọ́ tó dìgbà tí wọn náà bá mọ nǹkan tí wọn náà máa ṣe tó máa fi bọ́ pọ́mìsà ìgbà tí ogun le olúwa wí pé o nílò ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ líle gan gbà tí ọlọ́run fi ìkọ̀kọ̀ ìyá mi wọ̀ mí olúwa wí pé wàá lọ ra aṣọ wàá lọ kó fún àwọn ìyá kan àwọn ìyá yẹn ló máa gbàdúrà fún ọ torí

ìdùnnú wọn àti ìfọkànbalẹ̀ wọn ìgbà tí wọ́n bá ti rẹ́rìn tán yọ̀ ìgbà yẹn ni wọ́n máa dìde ìgbà yẹn ni ọ̀tá lé bàbá ẹ̀ máa ṣubú ẹgbọ́ bí n bá wá ní àwẹ̀ ló gbé mi débi tí mo dé ṣe ìrọ́kọ ni mo pa bí n bá wá ní ìṣóòru mi ló gbé mi débi tí mo dé ṣe ìrọ́kọ ni mo pa fún ọ kọmbinéṣàn àwọn kan tí olúwa ní kí n ṣe òun ló gbé mi débi tí mo dé àdúrà mélòó ló gbà tí ló gbà àdúrà débi kan tó ń mú ọlọ́run lékè irọ́ ló ń pa o ò tí ì mọ nǹkan tí olúwa fẹ́ ṣe ọ̀nà mi ó yàtọ̀ sí ọ̀nà yé bẹ́ẹ̀ ni olúwa wí èrò mi ó yàtọ̀ sí èrò yín bẹ́ẹ̀ ni olúwa wí ẹyin wo lẹ fẹ́ ní testimony mo fẹ́ ní testimony lórí ọmọ olúwa ní kí n máa fi ọ̀nà méje wọ̀ ẹ́ tó máa jẹ́ kó ní testimony lórí ọmọ gbogbo ẹ̀yin ìyá lẹ fẹ́ ní testimony lórí ọmọ olúwa ní kí ẹ kó ọmọ yín báyìí ẹ máa mú wọn ní kọ̀ọ̀kan báyìí ẹ kó wọn wọnú májẹ̀mú pé olúwa wàá dárúkọ ọmọ yẹn tí ò lọ́kọ yẹn ọmọ yẹn tó ń bẹ̀ nínú jẹ yẹn ọmọ yẹn tó sákúrò nílé ọmọ yẹn tó kàwé tí ò ríṣẹ́ ọmọ yẹn tí ó já pé ó wà nínú òyìnbó ọ̀nà ò là fún ọmọ tó já wípé gbogbo bó ṣe ṣe kò rí ọ̀nà lọ ọmọ gbogbo tó bí tó já wípé gbogbo wọn ló dàbí pé ẹbọ yẹn ló máa rú ẹbọ yẹn le gan ọmọ kọ̀ọ̀kan wàá mú ọrẹ àti fọ́tò wọn èló ló fẹ́ mú ₦660 olúwa ló sọ bẹẹ fún mi o mo wà níbi àdúrà mo ṣe parí gbogbo tá a ṣe lánàá mo wá bọ olúwa olúwa àwọn ènìyàn ń gbàdúrà ìjọ wo náà fẹ ní ẹrí olúwa wípé gbogbo abiyamọ bẹẹ ni olóma ṣe yóò mú ọmọ kọọkan pẹlú fọtò ẹ àti 600 a wá mú fọtò ọmọ kan lọtọ a mú orúkọ ẹ lọtọ a fi 600 lé lórí a wá sọ pé kí ọmọ yìí kó bọ lọwọ agbára aṣètì ilé bàbá ẹ yóò wò gbàdúrà a wá ka psalm 68 a wá kà lé lórí a tún mú ọmọ kejì a tún ṣe bẹẹ a ka psalm 68 lé lórí a mú ọmọ kẹta a ṣe bẹẹ a ka psalm 68 lé lórí olúwa wípé bí ẹ bá rí abiyamọ tó lè ṣe lórí àwọn ọmọ ẹ olúwa wípé òun máa lànà fún àwọn ọmọ yẹ níbikíbi tí wọn bá wà dàwa máa gbọ iṣẹ ò lọ déédé ètò máa ṣe náà nìyẹn wàá mú ₦600 wàá mú fọtò ara ẹ psalm 68 lé ara ẹ lórí ẹ lànà fún mi ní gbogbo ọ̀nà ó rẹ ní ràn lọ́wọ́ ó ṣe máa ṣe nìyẹn iṣẹ yẹn dàrú mẹ lọ́wọ́ bí ìwọ náà ṣe máa ṣe nìyẹn gbogbo ènìyàn ojú olúwa ní kẹsì nìyẹn má jẹ mú ₦660 òun ló máa fi dú ara ẹ lẹ ó wà kù sí ẹ lọ́wọ́ torí ó mọ̀ pé ó ti gbàdúrà gbọ́ mi dáadáa ìgbésẹ̀ méje lolúwa ni ó máa gbé àkọ́kọ́ ni mo sọ fún ẹ lálẹ́ màá dẹ̀ gbìyànjú àti sọ méjèèje fún ọ olúwa wípé lẹ́yìn ìgbà yẹn ò ní rí òjò ò ní rí ìrìn ṣùgbọ́n ayé máa rọ̀ ọlọ́run ìrìn àjò rẹ máa ní ìtumọ̀ agbára ọlọ́run máa rọ̀ ẹ lọ́wọ́ ó ń lọ sùn lálẹ́ yìí ogun tó ń dúró dì ọ́ lójú àlá kò wọlẹ̀ ogun tó sọ ọ́ di aláìmọ̀ọ́ṣe kò wọlẹ̀ ogun tó dúró nínú ìrìn àjò rẹ tó lòun ò ní gbà kò jẹ́yàn kò wọlẹ̀ ogun apanilayé jẹ́ kò wọlẹ̀ má fún ẹ ní sísẹ̀ tẹ̀lé ìgbésẹ̀ méje tó máa gbé tí ìwọ náà máa fi di ẹlẹ́rìí láyé àdúrà rẹ máa gbà bó bá wù ẹ kó fẹ́ sọ́dọ̀ mi fi sínú àkáǹtì wọ́pẹ́ fún ẹ 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB Christ Apostolic Church Faith River Assembly olórúkọ àkáǹtì ẹ tàbí o lè fi sínú àkáǹtì eléyìí náà 6 1 4 2 0 8 3 8 7 2 kọ́lẹ̀ ẹ̀kan sí 6 1 4 2 0 8 3 8

0: Hallelujah.
1: Aja ba ke kabo sori eto wa sese lori radio Oluwa seun babara fun mi loruko temi e tun kabo si eto ti a fi nigbagbo pe pelu Olorun ohun gbogbo ni pelu mi nile agbara na ni baba wa prophet Dr. MS Fabi yi baba possibility baba e sure fo alakoko
0: se ko ba Jesu Christ holy mike Olorun tin gba adura iwo lo gbo ti Abraham ti Isaac ti Jacob adupa lowo re gbo pe wa
2: amen
0: fun oni fun ana fun ojojumo ati gba gbogbo fun gbogbo awon to ri mole ojo oni eni ni ojo Monday Olorun ji jade won wi wole won ma jo je kun
2: amen
0: awon itiju kan wa ton wi pamo si won lara olu e ti jade
2: amen
0: oluwa wi wole won erin ni ko bo si
2: amen
0: awon alaburuku te ma fin rori sun ye to ngba ogo lowo ologo tin so da lakisa e ka la yen kuro
2: amen
0: awon se ti ota se pamo e to fara ni won ti o fun won ni tura e fo pin si
2: amen
0: ile kun anu ko ma ti
2: amen
0: awon iji kan wa to nja won ti won ri soju o gba obi loju won o fun won ni erin e je ki jiyan dake baba won ti dupe to ni je kon dupe to la lori omo lori aya lori oko lori ebi ati lori gbogbo adawo won lati bere ose idopin ose ye baba je ko ja so pe
2: amen
0: jesus oluwa wa
2: amen
1: baba ini loju aje Monday ki lo tell everybody so la koko yi
0: gbogbo ojo Monday la ma fi dupe lowo olorun
3: tori pe
0: eni to ba mo nuro
3: whosoever know how to think
0: lo le mo ijile olorun
3: know how to see the mystery of
0: awon ti o ba ti mo nuro
3: but don't I know how to think
0: won le mo ijile olorun
3: know the mystery of God
0: like pe yi
3: not quite long
0: omo mi kan ni won paro mo
3: I said of what was like
0: ni lo yinbo
3: abroad
0: mo wa pe sasiko yen
3: I now call
0: mo gbadura mo ni ka won ni olorun gbadura
3: that the people of God should pray
0: o wa pe mi pada
3: he now called me back
0: be o ti so on fe para won
3: tired I wanted to commit suicide
0: o wa para won o
3: that is going to kill
0: aye to n lo yi ti so
3: the life is very unbearable
0: o ni aye to n lo ti so e
3: I say the life is unbearable
0: lo wo awon mate e
3: go and look at your mate
0: won ni quarter won to ni
3: you don't have quarter of what
0: you have won ni o worth 5 billion
3: you worth more than 5 billion
0: lo n temi fun ra mi mo mo e
3: exactly what I know
0: o wa no fe para
3: e and you want to commit suicide
0: ni un to n sele yi
3: what is happening
0: tori po so ko fe lo si ilu kan ni so wa no le lo
3: oriwa
0: so ba pari case e
3: owo
0: e mo na ti o fe ko de court lojo kan ki oro eyan ju ni be no ni opolopo la ko
3: ko ja
0: ti won ai ti su awon opolopo gbogbo ku de je o pada pare mo ni to ba ku ni gbogbo on to ti ni waste ni elomi lo jogun e tori ku ijojo tolorun ko mo e wa tun ma rin kiri ori ati tan ni ati pe wo lo pare fun re inu na lo nlo oriwa fun re lo pare
3: because you feel yourself God perfect
0: oni se iyan ajo ogun to ja ti to jogun ni abo to ta
3: Abraham
0: ni abo ti to iriri ti se Daniel ni oko ero ati okini won ni abo ti to iriri se Shadrach Meshach Abednego e to gbogun ti ton di temo ton so sinu na ni mewe lo sele se to no su e o wa sunkun mo pa phone o wa pin pada ki ma binu e ohun ro pin ni
3: je
0: so fun enikan to gbo mi ni akoko yi
3: o
0: da ko su e
3: wo
0: ohun to se to n pa elekun yen o lo pe nikan lerin ohun ti wo ti ni wo ya won tejo lo lewe ti won ti ni ohun to ni awon to nazen to mo ni to ba to wa ko nazen to wa fun ko tabi o ni awon problem yen ko ju traffic plane ni jabo nko tabi ko lo si site gege bi se engineer ki lewo pa ki lo be so si tabi ko kan leyin ko wa ko rin ko ma le rin mo ko wa lori wishia olorun ma nda wa duro ni awon akoko kan fun kan but tori pa ari okan ari bi tolorun mu kuro amado olorun se to na ni ṣugbọn to ba ri ohun tolorun ka ko lori e brother mommy daddy to n gbọ mi wa ma pa lapa dupe ni ore to se mo ko se be nikan ẹ wo ohun tó dé bá Job ti gbogbo nǹkan run lọ́jọ́ kan ta ló lè sọ wípé ayé Job tún lè dá ju ṣáájú lọ ṣé ó rí gbogbo àyè tó bá wà lákòókò yìí ìwòrin dávidi orí 100 ni ẹsẹ̀ kìnínú ẹ̀ ohun tó sọ ni pé ká máa yọ̀ níwájú ọlọ́run gbogbo ènìyàn tó wà láyé gbogbo ẹni tó wà láyé ẹ máa yọ̀ nínú ọlọ́run kẹrẹ máa sìn nínú ayọ̀ ohun kó tó wá ń gbojú ló jẹ́ wọ́n náà lè wà láwùjọ ìgbójá gbèsè ló jẹ́ dúró níbi iṣẹ́ tàbí òbí mo kú tàbí onímọ́tò ó bàjẹ́ tàbí onílé ó jóná tàbí oní gbèsè tó rọ́lù ẹ̀ bóyọ́ lè ló jẹ́ tàbí fóònù ẹ ló sọnù torí kékeré tó ṣẹlẹ̀ yẹn nìyẹn o lójú tiẹ̀ ló ti pọ̀ kékeré lójú ọlọ́run èyí tó ṣẹlẹ̀ sẹ́ni kanjú tiẹ̀ lọ ìyẹn ni máa yọ̀ tó bá ṣe mí tó wà láyé àwọn kan ló wà lórí wíṣíà wọ́n tún ní ẹsẹ̀ tó rọ̀ wọ́n ní ọwọ́ tó rọ̀ àwọn kan ní ò ní apá ní wọn ọ̀dẹ̀ ẹni ẹsẹ̀ wọn tún ní ojú
3: wọn
0: tún dúpẹ́ tí
3: wọn
0: ṣebí wọn mí àwọn kan ò gbóòórùn
3: ṣebí
0: wọn ríran àwọn kan ò ríran rárá wọn mọ ìgbà tílẹ̀ ṣu
3: wọn
0: mọ ìgbà tílẹ̀ mọ́ èmi súré fún ẹ lákòókò yé ohun tó ń gbomi lójú ẹ ó máa mú ẹ̀rín wọlé ọkàn rẹ dẹ̀ máa balẹ̀ ó máa rí ògolo ọlọ́run ò ní jẹ́ ká yé rí ẹ mú sórí gbogbo ohun tó ń là kọjá ẹ̀rín ló máa já sí ẹ wo orin ajo obìnrin onísun ẹ̀jẹ̀ gbogbo ohun tó ní ló lọ ọjọ́ tó rántí jésù pẹ̀lú omi jéni ẹ̀rín ló mú bọ̀ ẹnìkan gbọ́ mi lónìí o ẹ̀rín ló máa mú bọ̀ ọkàn rẹ dẹ̀ máa balẹ̀ wàá mọ̀ ṣe yes.
2: Ẹ wá ti ẹyin tó ń jíwájú
0: rẹ̀. Ìyẹn ni gbé nígbà gbogbo pẹ̀lú orin pẹ̀lú ẹ̀rín ni kẹ́ máa wá síwájú ẹ̀. Ẹ mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run, òun ló dá wa, òun ló ni wá, àwa ni ènìyàn rẹ̀, àwa ni ènìyàn àgùntàn pápá rẹ̀ ni pé àwa lákéré jù lọ́dọ̀ rẹ̀ tó dẹ̀ ṣe ohun tó tóbi fún. Ìyẹn ni pé gbogbo ìgbà tó bá ń bára níwájú Ọlọ́run má jẹ́ kí ìrònú rẹ̀ sọmọ ẹ̀kọ́ Ọlọ́run ò jẹ́ kan. Ọlọ́run ò ṣe é tó lójoojúmọ́ ni kò máa dúpẹ́ fún Ọlọ́run. Tó bá mọ̀ ọ́lá ẹ ọlẹ́ẹ̀dẹ́ ẹ̀jẹ̀ ni lọ. Ṣùgbọ́n gbọ́dọ̀ kọjá nínú àwọn àdánwò
3: yìí.
0: Torí Ọlọ́run fúnra ẹ̀ dá yóò wà jújú. Lẹ́yìn jújú Ọlọ́run, Ọlọ́run jogún nǹkan tó pọ̀. Kò fún ọmọ bíbí rẹ̀ nìkan nìkan lọ́fẹ̀ẹ́. Ó gba nù náà kọjá. A kàn má gbélébu ká tó sọ pé kábíyèsí fún un. Ẹ jẹ́ ká wá wo Pétérù àti Jòhánù. Ṣé wọ́n jù wọ́n sínú túbú? Wọ́n tì wọ́n mọ́ purọ́ mọ́ wọn ni ṣùgbọ́n kọrin wọ́n dúpẹ́ Ọlọ́run dáhùn sí ọ̀rọ̀ wọn ó dẹ̀ yọ wọ́n jáde ọ̀tá gbèrè tìjú èmi súre fún ẹ o lónìí tilẹ̀ mọ́ yìí ọ̀tá rẹ̀ máa gbèrè tìjú lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa di àríyànjú ọkàn rẹ̀ máa balẹ̀ ìwúra tó di wúra yẹ kó mọ̀ pé nínú ológbà kọjá kí góòlù tó di góòlù yẹ kó mọ̀ pé nínú ológbà kọjá ọpẹ́ lọ̀rọ̀ rẹ̀ kàn tó yẹ kó máa dún kí sá máa dúpẹ́ ló.

0: ẹlẹ́ kan sí gbogbo àwọn tó kẹnu jọ lórí ọ̀rọ̀ rẹ wọ́n máa fọwọ́ ara wọn para ọ̀rẹ́ máa di ẹ̀rín ọ̀sẹ̀ yìí máa tù ẹ́ lára ohun tó lọ lọ́wọ́ rẹ máa dá padà ohun tó gbomi lójú rẹ máa mú ẹ̀rín jáde lórí ọ̀rọ̀ ọmọ rẹ yẹn ọpẹ́ ló máa já sí lórí ọ̀rọ̀ márèjì rẹ ọpẹ́ ló máa já sí lórí ọ̀rọ̀ contract àti business rẹ ọpẹ́ ló máa já sí wọn ò ní fi kan gbà kan ìgbóni dávidi 66 number 13
1: èmi ó lọ sínú ilé rẹ tí
0: èmi ó lọ sínú ilé rẹ tí èmi tí ohun tẹ bọ sí sun
1: èmi ó sọ ẹjẹ mi
0: fún ọ wọn á sàn ẹjẹ mi fún ọ
1: tí ètè mi ti jẹ
0: bí ètè mi ti jẹ
1: tí ẹnu mi ti sọ
0: èyàn ni gbèsè tí ètè rẹ ti jẹ náà ni ọpẹ máa dúpẹ tiẹ mo dúpẹ tèmi o mo dúpẹ tèmi o ẹni tó dá sí ló yege ẹni tó wà láyé yìí ọ o
1: olúwa ò ṣe é fún mi o
0: àwọn onídàájọ orí karùn ẹsẹ kìíní sí karùn
2: nígbà náà ni deborah àti barak ọmọ abinu amu kọrin ní ọjọ náà
0: wọn kọrin ní ọjọ náà pé
2: lórí àwọn olórí ti ṣáájú ní israeli
0: àwọn olórí ti ṣáájú ní israeli
2: àwọn
0: ènìyàn fi tinú tinú wá ẹ fi ìbùkún fún olúwa ẹ gbọ ẹyin ọba ẹ fetí yín sílẹ̀
2: èmi
0: àní èmi
2: máa
0: kọrin sí olúwa máa kọrin yín sí ọlọ́run israeli nígbà tí ó jáde kó sẹ́lì nígbà tí ó yàn já láti kábánì wá ilẹ̀ mi
2: títí
0: ọ̀run kán sílẹ̀ ìyẹn ni pé dúpẹ́ tiẹ̀ mo kí ẹni gbogbo mi tẹ́tí bámi ní àkókò yé ìjáde rẹ lónìí ẹ̀rín ni ìwọlé rẹ ẹ̀rín ni gbogbo ohun tó ti bàjẹ́ tipẹ́tipẹ́ bó o bá ṣàmì bó o ṣàmì ọlọ́run máa dá padà ó ní sunkún o ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni prophet doctor ms fabi idebi baba possibility ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16 16 ẹ pẹ ẹ níbẹ̀ yẹn whatsapp nìyẹn pẹ̀lú text message voice
3: or text lórí whatsapp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ìrọ̀lọ́pọ̀
0: ẹ̀rọ kejì òun ni 080 50 50 27 27 56 56 21 21 ẹ̀rọ ìkẹta 070 070 69 69 94 94 99 92 92 pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀kùn àṣì òun ni echo bank 38 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde talákọ̀ọ́kọ́ yẹn ni fabi michael osoji eléyìí fidelity bank ni ó máa gbé celestial church of christ oyiki mọ́lẹ̀ ayọ̀ parish òun ni 411 411 01 01 89 89 25 25 2 411 01 01 01